Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. A mà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Abrahamu, Ọlọ́run Isaki, Ọlọ́run Jakobu, ẹni tó ń bá wa ṣe gbogbo ètò wa àti àwọn ìpàdé wa. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní challenge ní àkókò ìpàdé lọ́sẹ̀ yìí láàárọ̀ Thursday. Ẹ wo bí ọwọ́ Ọlọ́run ṣe rìn kọjá láàrin àwọn abiyamọ. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbóhùn Olúwa lẹ́nu mi, abiyamọ ni ọ́ tàbí ò tí ì bímọ, ọkọ ni ọ́ tàbí ìyàwó, bàbá ni ọ́ tàbí ìyá, ẹgbọ́ Olúwa lẹ́nu mi, ayé ò ní gba bí ọmọ mú o. Gbogbo ìṣẹ̀dá ènìyàn tó ń gbọ́ mi, mo dúró nínú májẹ̀mú ìpè yìí, mo dúró nínú àṣẹ Kristi, májẹ̀mú Ọlọ́run tá a fi pè mí, ó di májẹ̀mú lónìí, ayé ò ní gba bí ọmọ mú ọ. Pàkúté tí wọ́n dẹ́lẹ̀ fún ọ látòrí ọmọ, ọmọ tí ẹ ò ní kó sínú pàkúté náà. Ẹ̀yin ká ń gbọ́ mi láàárọ̀ yìí níbikíbi tí ẹ wà, Olúwa ní kí n sọ fún yín pé òun máa fún yín sí. Òun bèrè pé kí ni, ẹ sọ pé Olúwa fún mi sí, ẹ sọ pé retí mo ní òtí ìtó, Ọlọ́run Abrahamu fún mi sí, Ọlọ́run Isaki fún mi sí, ẹ sọ pé Ọlọ́run Jakobu fún mi sí, èé tẹ́ ẹ fún mi òtí ìtó. Ẹ sọ pé Ọlọ́run Abrahamu é fún mi sí, màmá mo gbàdúà ẹ̀mí mímọ́ yóò fún ọ sí, dádì mo gbàdúà ẹ̀mí mímọ́ yóò fún yín sí. Gbogbo ire tẹ́ ń strọ́gù fún, ẹ̀mí mímọ́ yóò fún yín sí, Jésù tó ń fúnni rere yóò fún yín sí. Ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín sá, ẹ jọ ń sọ nǹkan kan fún yín. Ẹ wò mí mà, àdúà tá a fẹ́ gbà láàárọ̀ yìí náà ni pé Olúwa fún mi sí. Inú Bíbélì, Bíbélì wí pé Olúwa fún Ádámù ní gbogbo ayé, ẹyọ ẹnìkan, gbogbo Canada, Italy, Germany, Switzerland, Lebanon, Nigeria, gbogbo ẹ̀ pátá, Genesis chapter 1, Olúwa sọ pé Ọlọ́run fi Ádámù jọba lórí gbogbo ẹ̀, òun ló yọ̀ǹda gbogbo ẹ̀ fún láti máa ṣe àkóso, láti máa sọba. Wọ́n tún ṣe ọgbà kan sínú rẹ̀ tá a pè ní Édẹ́ẹ̀nì. Èmi ò mọ tẹ́tí ní láàárọ̀ yìí tó ń jọ yín lójú o, bàbá mi ló ń fẹ́ fún yín sí ni o. Ẹnìkan ṣàmí ohun tuntun tó ò tí ì rírí láyé rẹ, bàbá mi fún ọ sí láàárọ̀ yìí. Mami, má jẹ kó rí ọ, má jẹ kó tó ọ, èé ṣe pò ń sojú kòkòrò, díẹ̀ mú ọ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run díẹ̀ sá. Ẹ̀sà, Genesis chapter 2 verse 20, Genesis chapter 1 verse 26 to 28, Ọlọ́run ń bá Ádámù sọ̀rọ̀ pé òun fún ọ ní gbogbo àwọn nǹkan yìí. Ipò tẹ̀síwájú, ọkùnrin kan ṣó ọ inú ìrìn àjò náà, wọ́n ń porúkọ rẹ̀ ní Abrahamu. Genesis chapter 13, Ọlọ́run wá ń sọ fún ní verse 14 pé Abrahamu, nǹkan àní tó ń wò yí gbogbo ẹ̀ mo ti kó fún Ádámù àti Éfà o. Ṣùgbọ́n ìwọ, ìwọ náà gbójú wòkè, inú nǹkan tó kù nílẹ̀ yìí, ìtọ́jú rẹ̀ bá rí, as far as your eyes can see, mo máa fún ọ. Abrahamu bá wò, ó bá wò, Olúwa ní gbogbo ohun tó rí yẹn pátá, mo yọ̀ǹda ẹ̀ fún ọ. Mami, ṣé ẹ máa ṣàmí, èmi ò mọyé ilé tó ti kọ́, ṣùgbọ́n àánú yóò fún ọ sí. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo mẹ́ta àbọ̀ lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo mẹ́ta àbọ̀ sí agbogbo márùn-ún àbọ̀ ní ìdájí. Mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok. Ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́. Lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ti ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dímọ́, tàbí ẹni tí ń wa ire kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbí ó fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn nìkan fi àná ìtara rẹ̀, ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó sọ wọ́n dẹ lówó àná ni pé wọ́n ti wà satisfy pẹ̀lú kékeré tí wọ́n ní. Wọ́n wá ná kékeré nǹkan pé kó jìnà ó parí mọ́ wọn lọ́wọ́, torí pé wọn ò bèrè sí lọ́wọ́ ẹni tó fún wọn tànà. Ẹnìkan ṣàmì lórúkọ Jésù, bàbá mi máa fún ọ sí. Ọba jẹ́ local government chairman, ó ṣe bèrè sí. Ìwọ náà lè gbéra kó o kúrò ní local government chairman kó o dé gọ́vnà. Ọba jẹ́ gọ́vnà, ó ṣe bèrè sí. O lè kó o mbẹ̀ kó o di senator. Tó o bá sí senator, ó ṣe bèrè sí. Láti bẹ̀ o lè di president. Kò sí ntẹ́yìn ò lè dà láyé àfi
ti o ba bere bere won kan sa eni kan sa mi loni baba mi ma fun o si mo ri ko nyo nitori ipo ko ni kan won ni ki so fun olodi pe ile kan to ko nda lo to o sugbon tenant si mi o ba won tan pe landlord an landlord la won ti an kole ti a tun kokan sibo mi an ti a wa ko sibo mi ni awon yen wa sanwo fun landlord landlord wa tin bo landlord wa tin bo sugbon to ba ye pe nu ile eyo kan te ejo ko na lejo wa tenant gbogbo yin o kan sanwo ile nti eni sugbon mo so tele ohun tutu ti o sele to fi bi original landlord o ma sele si o bayi me so fun o pe ko soju kokoro mo nso pa nkan to lo nfe se fun amo to ngun mi laaro yi ti orile ede kan lo wo baba mi fe mu owo gun o ya loni mo so tele baba mi ma fun o si ti n ba wa su ma so pe ah olorun ti ya mi lenu ga o mo ti wo orile ede 37 countries lati lo wa su nigbati mo wa ri baba ben

Ọlọ́run bóyá láàárọ̀ yìí, bóyá gbà láàárọ̀ yìí. Ọ̀rọ̀ Jésù ló bà mí lẹ́rù ní Matthew chapter 7. Nígbà tó dé verse 7, ó ní ẹ béèrè, ó ní a ó fi fún yín, ó ní ẹ kàkàn, ó la ó sì sílẹ̀, ó ní ẹ wá kiri, ó ní ẹ̀yin ó sì rí. Ó ní kí nìdí? Ó ní torí pé ẹni tó bá béèrè ó rí gbà, ẹnìkan tó bá wá kiri yóò rí, ẹni tó bá kàn sí kàkàn ó la fi fún. Bàbá mo kọ́ ọ béèrè lónìí, ire tó ò lè jẹ tán, àdarí ẹ̀sìn lónìí, ẹ sọ pé Olúwa ẹ fún mi sí. Nígbà tí Jésù sọ̀rọ̀ yẹn tán, ọ̀rọ̀ yóò tí parí lẹ́nu rẹ̀, lọ́ba

ẹ̀bùn ẹ̀mí mímọ́. Ó yá láàárọ̀ yìí ẹ̀bùn ni. Ó yẹ gbà á láàárọ̀ yìí lórúkọ Jésù. Ó yẹ gbà á. Ohun tẹ́ ní tẹ́ fi ní tọrọ mọ́, tẹ́ fi ní ṣàìsàn mọ́, tẹ́ fi ní rúkú òjijì mọ́. Ó yẹ gbà á láàárọ̀ yìí tẹ́ ló máa rí. Gbogbo ìwà tó ń gbọ́ mi, ìrànlọ́wọ́ dìde fún ọ. Àwọn àdúrà tá a ń gbà lọ́wọ́ lórí àwọn ọmọ ni o. Gbogbo ẹ̀yin tẹ́ máa ń wá sí àwọn bíráńchì wa tó wà ní Gẹ̀bú òde.

0: Spread your wings on Splash 105.5 FM.
1: Unkile, unmile, unkile, unmile.
2: Splash 105.5 FM, the integrity station.
3: Ìrọ̀rọ̀ máa fẹ́, ìrìnàánú ó yá máa fẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń fẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa fẹ́, àṣẹ olúwa ni, gbogbo èèyàn sán bí, àkókò èrè òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu látẹnu bàbá wa nínú olúwa, apọ́sí Dr. SMO Mustapha JP, bàbá ṣe bí ọba, olùdásílẹ̀ ìjọ Ọlọ́run, City of Christ Golden Church, Land of Reality, ti National Camp wọ́n wà ní, ṣe bí ọba International Power Line Camp, kilometer 54, Lagos Ibadan Expressway, Lufuwapẹ́ Ìpínlẹ̀ Ogun, Apostle Oya.
4: Okay.

0: gbàgbọ́ ojú ò ní tì ọ́.
1: Ami.
0: Mo ti ẹnu mi bo ẹ̀jẹ̀ Jésù. Mo dúró mi ò dádúró. Mo sọ̀rọ̀ mi ò dá sọ̀rọ̀. Ẹni tó ń bẹnu mi Jésù ní orúkọ ẹ̀. Ní orúkọ ẹ̀ náà ni mo sọ̀rọ̀ jáde. Kìkì kó o kà gbàgbọ́ ni. Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ pé ojú ò ní tì ọ́. Ní ìkórìta ẹ̀gàn. Ní ìkórìta ẹ̀tẹ́. Ní ìkórìta kò sí èèyàn mọ́. Ní ìkórìta ta ni ó ràn mí lọ́wọ́. Ní ìkórìta ta ni ó gbà mí lọ́wọ́ ẹ̀. Ha! Mo gbàdúrà. Mo ní mo repeat ẹ̀ pé ojú ò ní tì ọ́. Lórúkọ Jésù ti Nazareti. Àwọn tó kóra wọn jọ tó ń retí ẹlẹ́yà ẹ. Àwọn tó kóra wọn jọ tí wọ́n retí àti gàn ọ́. Mo gbàdúrà lórúkọ Jésù àwọn gan lójú máa tì. Ọlọ́run á gba ọ̀nà ara. Á gba ọ̀nà ìyanu. Ó máa yà ọ́ lẹ́nu. Inú ọgbà ẹ̀wọ̀n Joseph wà. Tọ́lọ́run bá pàpà lè ṣe ìrántí ẹ̀ mbẹ́. Bó o bá ṣe programu ìgbà mẹ́ta níbi tó wà yẹn. Ọlọ́run máa ṣàwárí ẹ̀. A sì yanu bẹ̀ owó. Ojú ọ̀dà ni tí ọ. Ìwọ ló máa borí. Dípò ìrẹ̀sílẹ̀ wa gòkè ni. Ẹ̀dà ní má bí. Ẹ̀yà lọ mẹ́rin ẹ̀ wá. Jésù Olúwa wa. Ó kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tẹ́ ń gbọ́ mi. Irú àwọn àdúrà àkókò wọn yìí èèyàn kì fi ṣeré. Gbogbo ògùn àti ọláfọ́lọ́run. Tó bá wá rìnrìn àjò ìṣọ́oru àṣemọ́jú òní. Ọlọ́run ògo ní kórúkọ láàrẹ. Mo gbàdúrà fẹ́nìkan tó ń gbọ́ mi ń bẹ̀ yẹn. Lórúkọ Jésù ti Nazareti ó máa ra àdúgbà. Gbogbo bí o bá ti rí mi gbọ́ láyé. Iṣẹ́ kan mo fẹ́ kó o ṣe wọ́n lọ lónìí. Mo fẹ́ kó o kàn mọ̀ọ́mọ̀ kó wo igun mẹ́rẹ̀ẹ̀rin yàrá ẹ. Wà á kọjú sọ́nà kẹ́lé. Wà á lolúwọ ṣe ọ̀nà kejì ọ̀nà kẹta àti ọ̀nà kẹrin. Bẹ́ẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ tán lọ́nà mẹ́rẹ̀ẹ̀rin àwájọ pò pọ̀ pé olúwọ ògo ni forúkọ láàrẹ. Èyí la máa kọ́kọ́ ṣe kọjú sọ́nà kẹ́lé sọ pé olúwọ ò ṣe. Ọ̀nà kejì
2: olúwọ ò ṣe.
0: Ọ̀nà kẹta
2: olúwọ ò ṣe.
0: Ọ̀nà kẹrin
2: olúwọ ò ṣe.
0: Ẹ já fògo fún ògo. Tó bá ṣe mí ni wọ́n rí màá kàn mọ́ wọn fúrí balẹ̀ fún. Borí yé sókè yẹn ọ̀nà ká gbé wọn sókè ẹ̀yin ilẹ̀kùn ayérayé níbi tó wà yẹn ká ọba àkókò wọlé síbẹ̀. Kó dá wà dúà ẹ̀. Kó yà ọ lẹ́nu. Ẹ̀dà name of Jesus. Sọ pé olúwa.
2: Olúwa.
0: Rántí èmi náà.
2: Rántí èmi náà.
0: Mo fẹ́ ní testimony.
2: Mo fẹ́ ní testimony.
0: Lórí ọ̀rọ̀ ara mi.
2: Lórí ọ̀rọ̀ ara mi.
0: Lórí ọ̀rọ̀ ìyàwó mi.
2: Lórí ọ̀rọ̀ ìyàwó mi.
0: Lórí ọ̀rọ̀ àwọn ọmọ yìí
2: yìí. Lórí ọ̀rọ̀
0: àwọn ọmọ mi.
2: Tó
0: fẹ́ lè lórí wọn. Ọlọ́run ẹ̀rí. Sàánú fún mi. Ọlọ́run ni òwúrọ̀. Ẹ bojú wo èmi náà. Mo ti ń darun mọ́jú.
2: Mo
0: ń ṣàfẹ́rí yín.
2: Mo
0: dẹ̀ ń gbóhùn wòlíì rẹ.
2: Ọlọ́run
0: wòlíì mi. Bojú wọlé kó wò mí. Ẹ sọ̀rọ̀ mi di ẹ̀rí. Ẹ̀dà nìyẹn jí. Bí tẹ́yàn bá ti pèlú tí mo ń dáhùn. Bàtí ẹ̀ bá wà ní ìkọ̀kọ̀ ọlọ́run ìkọ̀kọ̀ mọ́ ń dáhùn lóhùn. Ìkọ̀kọ̀ pátápátá Joseph wà. Ọlọ́run ẹ̀ lókè tẹ̀. Kò sí kọ́ndíṣàn tẹ́yàn wà tọ́lọ́run rí yàn. Àbá àti ọmọlé. Ọba àjẹ gbèsè. Ọba àmọ́ lòwó lọ́wọ́. Ọba àmọ́ lè yàn. Àwọn èèyàn bá àmọ́ sàánú ẹ̀. Ìyẹn ò ní kó má gbẹ níbi tó mú ẹ lọ. O máa débẹ̀ lórúkọ Jésù. In the name of Jesus. Ní chapter 41, ní verse 38, wo Genesis yẹn. Èmi nígbà tí mo ń ka ọ̀rọ̀ Jósẹ́fù, yéé mà pọ̀rọ̀ rẹ̀ ó padà jà sọ́pẹ́ ni. Ẹ bá mi wò kí ló kọ síbẹ̀.
3: Fárá sì wí fún àwọn ọmọdé rẹ̀ pé.
0: Fárá ò wí fún àwọn ọmọdé rẹ̀ pé.
3: A lè rí ẹ̀yìn kan bí irú èyí.
0: So Jósẹ́fù ó padà dẹ tó wà wò pé kò sẹ́ńtà lè fi kọ̀mpíà ẹ̀ ní gbogbo orílẹ̀-èdè Egypt. Ẹ wo ọ̀nà. Tọ́lọ̀ bá lè họ́nà èdè bẹ́ẹ̀. O máa họ́nà wọn náà. Láyé tó wà wọn ó padà rẹ kapẹ̀t fún ẹ. In the name of Jesus.
2: Amen.
0: Bá ti gbàgbọ́ tó dẹ̀ rìn ní ọ̀nà rẹ̀. Dandan ni kó rí ìyanu. Ọlọ́run ti ń jẹ́ ìyanu loruko Jesu o ma bien wo
2: amen
0: sori je sare je ise like kin to lo deep le loro yi mori ran kan mo de be so ran yen bi n ba se ma se so mo ri pe ba se se loro yi awon yen ta mi lo re fafa for the naira bene ni ru aya jo ni on the 27 mo fe ki gbogbo eyan ko se be ta se lo su karon na o bẹ́ẹ̀ ló sọ́kẹ́ faláwa ẹ́ bọ̀ mọ́ orí bẹ́ẹ̀ tó bá dẹ̀ lé orí ọ̀fẹ́ àti ṣe mọ́ fi ṣeré màá fún ẹ̀ ní àkáàdì nàmbà tó bá ní àkáàdì nàmbà tá a bá ti ń ba lọ màá máa sọ àwọn ìdí ẹ̀ fún ẹ̀ mo gbàdúrà lórúkọ jésù ó máa rà ànúbà mo ló máa rà ànúbà mo ló máa rà ànúbà in the name of Jesus ṣé bí pétérù ti òun náà ti gbà náà ó ti gbà kò sí nǹkan tá a ṣe mọ́ Ọlọ́run rántí Joseph lọ gbá ẹ̀wọ̀n. Ó dẹ̀ rántí Pétérù lọ gbá ẹ̀wọ̀n náà nínú ìsìn àpòsílì ní orí kejìlá. Ẹ kà bá ká ẹsẹ̀ kẹjọ ẹ rọ́ọ̀sẹ̀ lẹ́kẹ̀wá.
3: Angẹ́lì náà sì wí fún pé
0: kí
3: àmúre rẹ kí o sì sọ sọ́dún bàtà rẹ ó sì ṣe bẹ́ẹ̀ ó sì wí fún pé daṣọ rẹ bọ́ra kí o sì máa tọ̀ mí lẹ́yìn.
0: Ìyẹn ni pé wọ́n ti tú sí òhò gbogbo ìwọ tí ayé ti tú sí òhò ayé tí o wá rò pé sírì rẹ ti tú. Ọlọ́run tó rángẹ́lì sí Pétérù ó máa rángẹ́lì sí. Mo repeat ẹ̀ àṣírí ẹ̀ ò ní tú sẹ́yìn. Àṣírí ẹ̀ máa bò ní. Àṣírí ẹ̀ ò ní tú. Àṣírí ẹ̀ máa bò ní. In the name of Jesus. Ẹ bá ń kà síwájú.
3: Ó ń fi jáde. Ó ń tọ̀ lẹ́yìn. Kò sì mọ̀ pé òtítọ́ ni oní ẹ̀ṣẹ́ láti owó ángẹ́lì náà wá. Ṣùgbọ́n ṣe bí wọ́n wà ní ojú ran. Nígbà tí wọ́n sì kọjá ìsọ́ kìíní àti èkejì, wọ́n dé ẹnu ọ̀nà ìlẹ̀kùn irin tí ó lọ sí ìlú tí ó sì fúnra rẹ̀ sì sílẹ̀ fún wọn. Nígbà tí wọ́n sì jáde, wọ́n ń lọ títí ọ̀nà ìgboro kan. Lójú kan náà, ángẹ́lì náà sì fi sílẹ̀ lọ.
0: Ó mú ja gbangba ni. Ènìyàn tó máa mú ẹja gbangba lọ pàdé ẹ.
2: Amen.
0: In the name of Jesus.
2: Amen.
0: Wọ́n lọ máa pàdé ẹ.
2: Amen.
0: Wọ́n mú máa yẹn ja gbangba. Àṣírí ẹ̀ parabo. Wọ́n gbà lọ́wọ́ ikú. Gbogbo ẹ̀yìn tí ikú ti gbé hànú. Lórúkọ Jésù ti Nasareti, ángẹ́lì tó sílẹ̀.
2: Amen.
0: Gbogbo ẹ̀ tẹ́ ẹ̀ mọ ibi tọ́ mọ yín wà. Tẹ́ ẹ̀ mọ ìrìn àjò tó rì lọ. Tẹ́ ẹ̀ mọ tí sẹlẹ̀ sọ́mọ yín. Ìrònú ti ń bá lórí ọ̀rọ̀ ọmọ yìí. Wọ́n pe Ọlọ́run mi tí mo ń dáhùn. Lórí ọ̀rọ̀ ọmọ ẹ̀yẹ. Prayer point yẹn lórí ẹ̀. Olúwa máa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. Olúwa dáhùn. In the name of Jesus. Àwọn kan ń pè wọ́n rí dáhùn náà. Yes, wọ́n ń pè é. Ó dẹ̀ ń dáhùn. The same God náà là ń pè báyìí. Lórí ọ̀rọ̀ ọmọ rẹ yẹ wọ́n máa dá ẹ lọ. In the name of Jesus. Wọ́n máa dá ẹ lọ. In the name of Jesus. Ọlọ́mọ sì máa ra mọ́tò fún yẹn. Bẹ́ẹ̀ni ní Èkó níta kò sọ gbọ́n mọ́. Ní Èkó níta ó sún mi tó o bá pè é á dáhùn ẹ gbọ́ tìrẹ̀ sẹ́yìn.

Jadro, ni 3-in-1 program. Tí o bá gbé wọnú ara wọn láti yanjú ìṣòro ayé òní pọtipọ. Láti ṣàṣepé àkàṣe oore, iṣẹ́ ìyanu gbòógì leléyìí o. Kí ló tó ti ń gbàdúrà fún lọ́jọ́ tó pẹ́? Ẹ máa bọ̀ ní ṣẹ́bí ọba headquarters. Nínú ọ̀sẹ̀ wò ní Bethesda 1-2-3 tóṣù kẹjẹ July edition. Àti ṣóòrò alágbára ńlá rìn gbàrà mi fún mi. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ ti ṣetán láti dáhùn ìbéèrè rẹ báyìí. Ìpàdé àdúrà mẹ́tẹ̀ẹ̀ta ẹ máa bẹ̀rẹ̀ lọ́jọ́ Wednesday on the 1. Thursday on the 2 oṣù kẹjẹ láago méje òwúrọ̀ kùtù. Tó bá wá di Friday ọjọ́ kẹta July 3 la máa fi ṣóòrò gbàrà mi fún mi kásẹ̀ rẹ̀ lẹ́ pẹ̀lú wòlíì. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá lẹ́dà fẹ̀mọ́jú ọjọ́ kejì. Lord Mayor His Eminence Apostle Dr. FMO Mustafa JP bàbá ṣe bí ọba lolúbalẹ̀jọ àgbà. Wọ́n ọdún ti dá sí méje báyìí. Tó o bá lè wá oṣù mẹ́fà tó kù kọ́dún yóò parí máa pè wọ́n náà tọmọtọmọ lórúkọ Jésù. Amen.

0: Spread your wings on Splash 105.5 FM.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: S-E-L-A-R-R-I-E sálárì
1: bọ̀dá mi ẹ̀sípẹ́ẹ̀sọ sípẹ́ẹ̀lì náà di sálárì oya lọ́pìn ìgbìyànjú ẹ̀sípẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-L-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀ Oh.

ní West Midlands Open University. Àwọn kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún méjì àbọ̀ náírà fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, tàbí LEND, NCE, HND, A-level, tó sì fẹ́ wọlé pẹ̀lú Direct Entry, ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Accra Avenue, Ikeja, Nìbàdàn, a wà ní White House, Adéwumi Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijeoma Agbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú jẹ.

0: iwájú tàtẹ̀yìn wá lọ fún adùn adìyẹ àti ìtasọ́sọ́ tó peléke.
1: Iyẹlé.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, mi máa ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, máa ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank airtime and data loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank airtime.

0: àpótí ajé.
1: Ṣé ó lè ṣẹlẹ̀ kí máa má kàtà sí mi ní ọ̀sẹ̀ kan?
0: Àtàwa ní kọ́kọ́ mọ́ ta síra wọn. Tó ṣojú
1: mi. Ṣé ni wọ́n mọ́ ta sí
0: mi? Ọ̀ ní ọmọ pé bóò bá ta sí lọ́sẹ̀ kan.
1: Lọ́sẹ̀ kan, kó má dà sí mi kí má dà sí ọ.
0: Mẹ́gà lè ṣe.
1: Mẹ́gà
0: lè ṣe. O lè ṣe bẹ́ẹ̀ ni.
1: Èmi náà lè ṣe náà.
0: Wọ́n yà. Ó yá.
1: Ṣùgbọ́n kọ́ mọ́ kọjá iye rẹ̀.
0: Irúdòbo irú ọ̀yì kọjá
1: iye rẹ̀. Kọjá iye lọ́dọ̀ mi, honestly, ibi tí ń gbé lọ. Ojúmọ̀ ayọ̀, ojúmọ̀ dùn, ojúmọ̀ ṣe lógo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ ẹ ṣe ń darapọ̀ pẹ̀lú wa báyìí. A ti gbé ń tí ẹ mọ̀ jẹ́ dé ń táwa náà mọ̀ ṣe lélẹ̀ ti fún tẹ̀dọ̀ ròyìn ni.
0: Bẹ́ẹ̀ ni.
1: Látorí ìkànnì aṣíwájú Splash 105.5. Ọdún mọ́kàndínlógún ó kọjá kèrémí ó kọjá wàsá. 19 years tá a ti ń dá bí ẹdun tá a sì ti ń rọ̀ bí òwe. Ọmọ tí wọ́n bí lọ́dún náà ti ń dọmọge.
0: Bẹ́ẹ̀ ni o.
1: Kọ́dà tí èyí bá ṣe wípé kí ló kọ rẹ̀ ni àbá sọ wípé ṣé wọ́n ti ní wọ́n sọkùn sórí ilé bàbá rẹ̀ báyìí.
0: Àbí pàápàá jùlọ láyé òde
1: òní. Àbí o, ṣùgbọ́n bẹ́ẹ̀ náà àfin dúpẹ́ Fẹ́lẹ́dùmarè ọba ni. Kúnlé ọmọ anífowó ṣe lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ni àwọn àkòrí ìròyìn látorí àwọn àwé ìròyìn ojoojúmọ́ ilé wa Nàìjíríà tí ó jáde lónìí ti sọjọ́ Sátidé. Saturday Punch, Saturday Nation, Saturday Vanguard, Saturday Tribune, Saturday Daily Post wọ́n ti gbéròyìn kalẹ̀ káwo mọ dábolẹ̀ lọ́lọ́kọ̀ọ̀kan ìjèjì kó sì mọ dòun sákàtà tí láì láfikún àti àyọkó pínpín tiwa ni ká fi swagger sí fún yín kó mọ dùnmọ̀ràn ìmọ̀ràn yín létí yín àfi bí ìgbà téèyàn bá ń joyin àdó yóò rọrùn fún wa o.
0: Àmì àṣẹ tó èmi náà ń kí wa àmúni àkójúmọ́ àtúnkò ojúmọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò dá láṣẹ ìlédùmọ̀ rẹ̀ ṣùgbọ́n kí gbogbo wa náà ká ṣe ojúṣe wa ka ohun tó bá tọ́ sí wa láti ṣe láti jẹ́ kí orílẹ̀-èdè tá à ń béèrè fún kó wá sí ìmúṣẹ ẹ jẹ́ ká ṣe. Temilade Aloko òun náà lorúkọ ti tèmi. Aníyíkàyé àtún rán àwọn ìjọba wa létí kán jọ kán mọ̀ jẹ́ kó sú wọn kán mọ̀ jẹ́ kó rẹ̀ wọ́n àwọn ọmọ wa tó wà nínú igbó ọba àbí bó náà ṣe ń pè kán jọ kán dákun kán bá wa rí wípé wọ́n dóòlà wọn. Ìlédùmarè a máa kún wọn nípa gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò ààbò ìlédùmarè a dájú lórí tiwọn náà.
1: Ẹ̀yin ẹ̀ wo ohun tí èmi wọ̀ láàárọ̀ yìí. Ẹ wo bó ṣe kí aṣọ tí mo wọ̀ yẹn bó ṣe kí tó. Òtútù ni.
0: Òtútù ni.
1: A wá wo àwọn ọmọ tí wọ́n ń bẹ nínú ibi tí wọ́n wà yìí. Pẹ̀lú aṣọ fẹ́lẹ́fẹ́lẹ́ lára.
0: Aṣọ ẹyọ kan látọjọ́ náà.
1: Láì sí lábẹ́ òrùlé. Láì sí ẹja da blanketi bora nínú òjò nínú òtútù nínú òrùn ìdùmàrè yóò kún yín lọ́wọ́ o ìjọba yóò sì ran àwọn ọmọ ológun wa tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láti gba àwọn èèyàn yìí padà. Gómìnà ti sọ̀rọ̀ o ọ̀rọ̀ ìwúrí sì ni mo rí nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ọ̀rọ̀ yẹn wú mi lórí dáadáa bó ṣe wú mi lórí mo mọ̀ wípé yóò wú ẹ̀yin náà lórí torí wípé ìrètí ni ìrètí yẹn ó túmọ̀ sí pé kò pẹ́ mọ́ rárá pé ìpín ìbò ti wù kọ́ mọ́ ìṣẹ̀dá yóò kún wọn lọ́wọ́ àwọn tí wọ́n ń bẹ níbẹ̀ náà ò ní farapa tí wọ́n ń ṣiṣẹ́ lọ́sàn-án lóru láti gba àwọn èèyàn yìí padà àwọn náà ò ní farapa o àwa tá a wà ń lé náà àwa náà ò ní tẹsẹ̀ bọ̀gbọ̀ lágbára lọ́wọ́
0: ọlọ́run.
1: Ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ láti orí ìròyìn tí a ti fẹ́ mú tó ní ṣe pẹ̀lú àwọn ọmọ àti olùkọ́ tí wọ́n bẹ nínú igbó ọba tí ó wà ní tí wọ́n jí kó ní ìjọba ìbílẹ̀ tí oríire nílé ẹ̀kọ́ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Lọ́wọ́ yìí gómìnà pínlẹ̀ ọ̀yọ́ Ṣèyí Mákindé ó ti fi ọwọ́ gbáyà wípé ohun kan tó ń bẹ lórí ọkàn wọn àti ìjọba àwọn lọ́wọ́ yìí òun náà ni kí àwọn ọmọ náà kí wọ́n dé padà láyọ̀ àti àlàáfíà ó sì ń ṣe ìlérí wípé láyọ̀ àti àlàáfíà ẹni àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n dé padà wọ́n sì gbà wọ́n padà nígbà tí ò pẹ́ mọ́ pẹ̀lú ìgbìyànjú alágbára ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run yóò dé gbìyànjú yín ládé gómìnà
0: yóò
1: dé gbìyànjú àwọn òṣìṣẹ́ elétò ààbò wa yóò bá wa dé wọn ládé
0: àṣẹ
1: yóò sì ní farapa
0: àṣẹ àṣẹ. Tọ́ ẹ jẹ́ kẹ̀mí ó bẹ̀rẹ̀ láti agbọ́nmi ti òṣèlú gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ bó ṣe ń lọ sí pàápàá jùlọ àwọn ẹgbẹ́ òṣèlú kan eléyìí ti ilé-ẹjọ́ ní kí àjọ INEC ki o se kini o ko yo oruko won kuro ninu akole re won ni nipa te egbe oselu NDC won ni jega na lo ti gba re tinubu niyanju to si fun ni amoran wipe ko hun na se bi obasanjo awon igbese wo ni obasanjo gbe seyin lasiko to wa nipo ti futa do royin lati gbo gege bi jega bo se gba ni amoran sugbon sere ake dixon eni ti o de egbe oselu na sile ohun na ti tuto soke o ti foju gba o ni laye laye ko jo lake ko jo loko ko si ni jo fun egbe oselu awon ti se ndc o ni ohun mo awon eyan eleyi to wa leyin bi ile ejo bo se gbe idajo na kale o iwe iroyin daily post lo gbe ekun rere iroyin ohun
1: Gomina ipinle osun ademola adeleke
0: jackson
1: ni roru re tun ti jackson no
0: imale
1: baba yi o ti npepe wipe ki won fi opin si wahala oselu rogbodiyan oselu ni ipinle ti osun o be si ni ki igbesi alagbara ko waye lati fi ato to ati eyi to ye je awon ti won ba je orijanduku oselu ti won daruke rudo sile ti won da wahala sile ti won da gbon mi si omi oto sile ni ipinle ti osun sibe sibe oro jade latapa bi nibi ti ati ri gbo wipe ipinle ti edo ti se agbekale ya ile ejo kan soto ti o mo ri si oro ti o mo ni se pelu elegbe okukode ati ijinigbe cultism and kidnapping ti won mo ri si bi oro ti se jade nbe yen bayi idi e bayi o bere si ni fi mule ni idumari
0: sanuwa abi to iroyin eleyi ohun na lo nso bi owo se ba awon olori ko boko haram ati ti swap eleyi to je wipe bi won se nde lati hajj ohun na ni won ni awon eso eleto abo na ni won si nawo gan won ni papako ofurofo ta lo so be alakoso kan nile ye ohun na lo so eyin ni alakoso fun eto abo abenu nile ye omowe olubunmi tuji ojo ohun na lo so ni ekunrere bi owo ti se ba awon meje ninu awon olori iko agbesumo mi yi won ni be si ni are tinubu na nko o ti buwolu ofin tutun eleyi to ni se pelu iforuko idanimo sile abi ajo idanimo NIMC ajo eleyi to nseto oruko afisile akosile oruko ta fin da yomo kolo kugba ayo ba ororu iwe royin the nation ohun na lo gbe
1: enikan ti awon alaga ijoba bile teleri kan ti pepe bayi won si ti ni ko sin ti obo fi n sori
0: ti na ki se
1: ti ti na ki same na ni lori idasile olopa ipinle awon na tin pepe bayi wi pe e wo awon na leto si owo lana isuna abo 20% of the defense budget ki awon na ki won ma ri gba ni akata awon ijoba bile. Right? Bi o ba ri be bi o ri be bi o mu yes bi o mu yes ba de be a mo e ti je
0: koko waye na
1: lori igbogun ti iwa ibaje nile yi anti corruption won ni bi a ba gbogun ti iwa ibaje nile yi iwa je banu ati ajeraka ba wo te ma won nkan toro mo yato si ti bobo magayi magayi won ni alaga fun ajo ti ICPC ti ni ile eko ni o ti bere o ki se ile ejo ngba to ba ti pinu tan yanyan to dabi igbe lako to pinu tan yanyan in lo ti di ti ile ejo ibawi niyan sugba lati ge tan yanyan lati ese kuku ka mo lati akata ile eko ka won mo wo le ma mo wipe iwa baje si iwa baje corruption is corruption ko loruko meji corruption
0: ni je be ni to je
1: kini
0: kan e otida otida otida has been saving life since 1977 ta won di ajo inec ti je ko di mimo wi pe ohun o ti gba aba eto isuna fun eto idibo gogogbo todun 2027 o oni pe ohun o ti ri be lohun o ti gbe kale be lohun o si ti gba ajo inec ohun na lo so be olohun o ti ri o owo eleyi ti won bu fun ajo na lati fi se akoso eto idibo todun 2027 inu osu ki lati wa yi inu osu kefa osu kefa si tin tenu bodo mo pa wa mo nka je oni ko lohun sha nu wa niwe royin the nation ohun na lo gbe royin ohun
1: okay ko to di wi pa lo sodo bobo ti mo gbe na oju mi saturday saturday o mama guy am brother temilade ni o brother te ko si baba gbe ta ba ni asare ba winisin yo ma ba bebe ni sanwo olu ti pa ase alagbara o wi pe awon ile ti o ba ma di egere mi ti bayi ni ipinle ko ko di wiwo kale ko ma ba wa di eyi ti o pada di se ri tele ni iye ti n fura se bayi ko bere si ni di wiwo kale ni iroyin ton jade lati apa ibeyen lori oro ipenije eto abo nile yi won ni le se ologun tin safojusun ati gba awon tonton mi wole bi egberun meji din ni ogban 28000 fresh recruits ina ni won o pada ma safojusun ati gba wole bayi gege bi arakale ṣugbọn Dangote ti soro kan bi oro to si nituma ni o ro awon legbelegbe logba logba ati leka leka gbogbo wi pe e je gbianju ka ma se agbekale bibi ati idanileko awon adari ola nile adulawo lati ese kuku won ni omo ti o ba je asamu e ti ri yo mo jenu sam sam sam sam enu re o gbo keke lati keke ni oni ka tete mu lati ese kuku lati pin si bayi ki won o le mo bi pe ipo adari bi tori omo tan ba binle ola omo tan ba binle nile oyi nile oba e ti mo ri owo re won ti mo ko lati keke bayi won ti mo ko wi pe omo oye soro jabu jabu omo oye sare kiri balabala o omo oye rin sagba irin si ba ibi bayi lo omo oye mo lo
0: to iroyin eleyi ohun na lo nso bi pastor kan bo se se kupa omo kekere kan to si je wi pe lori owo eleyi ti oju egberun lona 30 naira lo iwe iroyin the nation lo gbe o gege bo se gboriyin fun iko mogun eleyi eleyi to dola awon eyan meta le ni adota ele ti ko Boko Haram to ji ko sakata be na lo si pin wo ikolu awon agbesumo mi ele ti o ba waye lori agbegbe kan ni ipinle Borno
1: iro ti o jo teni Edumare oni je ki won pa mo wa o opo kan re to nsoro ninu iwe iroyin punch lapa bi ninu iforowero yi to waye oni asiparo ona ni won mo pa momo won lori idigojali kan lati bi ingba to wa ni omo odun 17 ṣugbọn o nwa ninu ogbe won to wa lowo yi leni odun 55 bayi o ti di eni odun 55 latodun 17 lo wa nigbati esun na to waye lori re tan si da idajo kule lori ṣugbọn lowo yi o ti di eni odun 45 Olorun ko ma sanu fun wa. O ja ma lo sodo brother re. Ka lo sodo mo guy. Mo guy. Ma wa nkan se soro re sa.
2: Lupo igba, awon eyan ki mo bi data won se man tete jotan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kete ti olowo mi ba ti sun. Ni ma ti ma se ohun ti ko ni mo to ba ti mo. Apere ki n sare se auto update fun yen ti orun ba ti wo lara ise bere niyan ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3 gbogbo awon apps to ti si sile le mi a ma refresh ntemi o to fi dori awon apps ti o lo gege bi ero ibani soro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbon tun ma nwi
3: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti to.
2: Se mi o so fun e.
3: Jara e. Ma je ki fun e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
2: Ero ibani soro la to le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
3: Je igbadun data re ni gbelemu. Leave it 100 MTN.

0: try the improved on the chicken cube for great chicken taste and aroma.
1: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti ń fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
2: Ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa?
3: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
4: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
1: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
6: 08071124000.
1: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
7: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GT Bank Airtime and Data Known is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GT Bank Airtime.

0: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
1: S E L A R R I E salary
0: ah boda mi espresso espelli na di salary oya lopin gbianju espelli turmeric
2: T U R M E R I C turmeric
0: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
1: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyipada ayo
3: akin kabo pada papa julo eyin ololufe wa gbogbo ti en darapo pelu wa lawon oba lawon ojo opo to je ti ibanidore wa
4: meni
3: lagbon splash fm 105.5 ibadan splash fm 105.5 ibadan e ma tele wa ni so lapade e je ma rosun ka ba won de ipinle osun karele abo ni bandele
4: ibo
3: ya jodile gomina ipinle osun ademola adeleke lo tin pepe bayi wi pe ki won mu awon afurasi janduku oloselu ki won si fi oju won ko ibawi ofin labe lana bo ba ti to ati bo ti se ye fun awon rogbodiyan oselu to sele ni awon aye kan ni ipinle ti osun to si so yanyanya wi pe ikolu gbamagbama oselu yi o gbodo rokun gbagbe to si do won to ti gbodo di ohun afiyin ti egun fishop gomina ademola adeleke lo tun pepe wi pe o se dada bayi lati je ki won gbe eni ti se commissioner fun ile ise olopa ni ipinle ohun ibrahim gotan ki won gbe ku o ni ipinle ohun rebomi latari wi pe ko se ni ilana laare bure life sibi kan ju bi kan lo lori oro gbamagbama oselu to nsele ni ipinle na aro ije yo ninu atejade to waye lati pase eni ti se agbenuso fun gomina iyan olawale rashid gege bo ti se alaye wi pe gomina ademola adeleke lawasi ko gba to ngba abo lati akata eni ti se to ngba lejo eni ti se igbakeji oga agba fun ile ise olopa ti nbe ni ekun ti ICT department iyan first headquarter to wa ni ilu abuja adegoke fayo ade nile ijoba ti nbe ni ilu osogbo bẹ́ẹ̀ náà lọ ṣàlàyé o wọ́n ní àwọn tí wọ́n tún kọ́ wọ́rìn pẹ̀lú dig nínú wọn láti rí assistant inspector general of police ti ń bẹ ní ẹkùn ti ẹkùn kẹsàn-án ẹkùn kọkànlá yẹn zone 11 nílùú òṣogbo akínyẹlé fáṣubà ọ ṣàlàyé o gẹ́gẹ́ bí wọ́n ti wá sọ síwájú sí gómìnà ni ṣẹ́rí gbogbo rògbòdìyàn òṣèlú ti n ṣẹlẹ̀ yìí ní ìpínlẹ̀ òṣèlú ní ìpínlẹ̀ ọ̀ṣun ó gbọ́dọ̀ dópin ó sì gbọ́dọ̀ rokun gbàgbé pàápàá jùlọ gbogbo àwọn tí ọwọ́ wọn mọ́ tí wọ́n jẹ́ jàǹdùkú olóṣèlú tí wọ́n ń ṣe gbogbo mọ̀nàmọ́ná yìí ní ìpínlẹ̀ náà ni ọwọ́ gbọ́dọ̀ bà tí wọ́n sì fi imú wọn kó ata ìbáwí òfin pẹ̀lú ìlànà bó ti tọ́ o àti bó ti ṣe yẹ pẹ̀lú bí gómìnà ti ń ṣàlàyé yìí ó ń sọ pẹ̀lú ìbànújẹ́ ọkàn wípé rògbòdìyàn òṣèlú ní ìpínlẹ̀ ti ọ̀ṣun oníbẹ̀ bá lọ káàkiri báyìí ẹ rí wípé gbọ́bú kan takotako ni ìbọn ró lórí kíni ní kíni ó ba lè ṣe kíni wọ́n ní gbogbo àwọn pátákó àti nǹkan àwòrán tá a lè fi dá ẹgbẹ́ òṣèlú ti àkọ́ọ̀dùmọ̀ iná ti bàjẹ́ kalẹ̀ síbẹ̀síbẹ̀ wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ń wò ó ni wọn ò ṣe nǹkan kan pẹ̀lú ìlànà bó ti tó àti bó ti ṣe yẹ ó ní lọ́wọ́ yìí o ìgbésẹ̀ gbọ́dọ̀ wáyé ṣáájú òun náà ni fayo adé tó ṣàlàyé wípé ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè nàìjíríà ọlátúnjì dìísù ló ti pàṣẹ wípé láti àkàtà àwọn tí wọ́n jẹ́ assistant inspector general of police àti àwọn commissioner ní tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà láti rí wípé gbogbo ohun tó bá ní ṣe pẹ̀lú rògbòdìyàn àbí wàhálà òun náà ni wọ́n wagbo rẹ̀ dẹ́kun tí wọ́n sì ti wọ rẹ̀ bọlẹ̀ pátápátá báyìí ló tún pa aláṣẹ wípé àwọn aig àtàwọn kọmíṣánná nílẹ̀ yìí ní ti pa àṣẹ fún o láti ọ̀dọ̀ ti ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ó ní gbogbo nǹkan tó bá lè jẹ́ nǹkan wàhálà àbí rògbòdìyàn òun ni wọ́n gbọ́dọ̀ ti wọ rẹ̀ bọlẹ̀ tí wọ́n gbọ́dọ̀ paná rẹ̀ tán pínpín èyí tó fi ń dá àwọn lójú ní ìpínlẹ̀ ọ̀ṣun wípé ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní ìpínlẹ̀ ti ọ̀ṣun yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ tí ò sì ní sí wàhálà kankan tàbí rògbòdìyàn òṣèlú ní ìpínlẹ̀ náà ó ní bẹ́ẹ̀ nípínlẹ̀ ti Anambra àbí ní ìpínlẹ̀ ti Èkìtì eléyìí tí wọ́n di kọjá ní kò pẹ́ kò pẹ́ yìí gẹ́gẹ́ bó ti ní àkọọ́lẹ̀ rẹ̀.
4: ẹ jẹ́ kí a kí àwọn tiwa tó wà lójú òpó Facebook wa Matthew Cash Akiade Ọlárẹ̀wájú Jelilat ẹ ṣeun gan Ọlájùmọ̀kẹ́ Akeem Jẹ́jẹ́ Ọlá Ọlárẹ̀wájú lẹ́ẹ̀kan sí Matthew Cash àti ẹ̀yin yòókù tí a dárúkọ yín ẹ ṣeun gan ẹ máa bá wa pin kẹ máa bá wa ṣàpínkárí rẹ dáadáa kó lè bá a lọ fáfá ẹ jẹ́ ká lọ sí agbomi ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà ìròyìn eléyìí náà ló ń jáde láti àkàtẹni tí ṣe alákòóso fún ètò ààbò abẹ́nu orílẹ̀-èdè yìí ọ̀mọ̀wé Olúbùnmi Túnjí Òjó eléyìí tó ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn méje kan tí wọ́n jẹ́ olórí fún ikọ̀ Boko Haram àti ikọ̀ ISWAP òun náà ni ọwọ́ ti bà lẹ́nu lọ́lọ́ yìí látara ìlànà káàdì ìdánimọ̀ eléyìí tí àgbéga tó ti dé bá oní lásìkò tí wọ́n ń bọ̀ láti Hajj òun náà ni ọwọ́ sì bà wọ́n alákòóso náà jẹ́ ṣàlàyé o wípé àwọn afurasí yìí náà ni ọwọ́ bà ní pápákọ̀ òfurufú ìpínlẹ̀ ti Katsina ní ọjọ́bọ̀ ní kété tí wọ́n ń gúnlẹ̀ sí pápákọ̀ òfurufú náà láti ìlú Mecca eléyìí tí wọ́n sì fà wọ́n lé àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ lọ́wọ́ eléyìí náà ló sì ń ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ ọ̀hún gẹ́gẹ́ bí àmì wípé ìjáfáfá ó ti ń wáyé o ní agbomi ti ìjọba pàápàá jùlọ láti ṣe àtúntò àti àfọ̀mọ́ ètò ìdánimọ̀ àti àwọn ètò ààbò ní àwọn ẹnu ibodè ilé wa pátápátá gẹ́gẹ́ bó ṣe sọ ọ̀rọ̀ yìí lánàá ní ilé ìjọba ní ìlú Àbújá lẹ́yìn tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó buwọ́ lu àbá kan eléyìí tó ń pè fún àtúntò tó gbé àjọ tó ń ṣe ètò ìdánimọ̀ nílẹ̀ yìí tó gbèrò tọdún 2026 gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún eléyìí tó jẹyọ látọ̀dọ̀ ẹni tí ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ètò ìròyìn àti ààtò gbogbo fún ààrẹ Báyọ̀ Ọ̀nànúgà ṣe wí ó ní ààrẹ Tinubu náà ló ṣe lálàyé wípé òfin tuntun ọ̀hún náà ni yóò jẹ́ àgbékalẹ̀ ńlá gbòógì ní ẹ̀ka náà àti eléyìí tí ó sì jẹ́ ìlàkàkà láti mú ìlànà ìgbàlódé débá bí a ṣe ń fi orúkọ sílẹ̀ àti ìlànà ìdánimọ̀ nítorí kíni o láti lè mú àmúgbòòrò àti ìrónilágbára débá ètò ààbò wa lórílẹ̀-èdè nàìjíríà àti láti lè rí wípé ètò eléyìí tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ń jẹ àǹfààní rẹ̀ náà ni àgbéga ló débá o àti láti tún rí dájú wípé àmúgbòòrò débá ohun tó ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé orí ẹ̀rọ ayélujára ní orílẹ̀-èdè nàìjíríà o nígbà tóun náà wá ń sọ̀rọ̀ lásìkò ìbuwọ́lu àbádòfin náà Túnjí Òjó ó ṣe àpèjúwe òfin ọ̀hún gẹ́gẹ́ bí ìfàmìlélẹ̀ eléyìí tó lágbára tó sì jẹ́ àṣeyọrí ńlá tí yóò sì tún mú àmúgbòòrò débá ètò ààbò abẹ́nu orílẹ̀-èdè yìí àti láti jẹ́ kí àyípadà kó débá ọwọ́ tí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ṣe ní ẹ̀tọ́ àti àǹfààní sí àwọn ètò tó ń wá látọ̀dọ̀ ìjọba orílẹ̀-èdè nàìjíríà ó ní wípé ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu náà ni ó débá ètò tí ò tiẹ̀ ṣe fẹnu sọ rárá eléyìí tí ó ti di akúrẹ̀tẹ̀ ní ẹ̀ka ètò ìdánimọ̀ eléyìí tó sì jẹ́ wípé ńṣe ni àwọn ìlànà ọ̀hún lolúkálùkù ń ṣiṣẹ́ títí ẹ̀ ní ààyè ara títí ẹ̀ ó ní ṣùgbọ́n lásìkò yìí àwọn àjọ eléyìí tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ náà ni ọwọ́ wọn ti kanwọ́ tí gbogbo wọn tí wọ́n sì ti jọ ń ṣiṣẹ́ papọ̀ láti mú àmúgbòòrò dé bá ìlànà ìdánimọ̀ lórílẹ̀-èdè yìí o lákòótán ó ní ṣe rí níní mímú àmúgbòòrò dé bá eléyìí náà ni ó sì ti jẹ́ kí ìrónilágbára gbòógì eléyìí tó ní agbára kó dé bá ètò ààbò ní àwọn ẹnu ibodè orílẹ̀-èdè yìí àti láti rí wípé ìfimúfilẹ̀ ó ń dé bá àwọn agbègbè kan eléyìí tó sì ń jẹ́ kí ìlànà ètò ààbò kí ó rọrùn fún àwọn àjọ yìí látara àgbéga tó ti dé bá àjọ náà èyàn ni àjọ tó ń ṣètò ìdánimọ̀ lórílẹ̀-èdè nàìjíríà.
3: Wọ́n ní ó yẹ kí èèyàn máa rẹ́rìn-ín dáadáa.
4: Bẹ́ẹ̀ni.
3: Kínú èèyàn ó sì máa dùn kọ́dà bí èèyàn ò rówó he. Tèmílàdé.
4: Ìgbà mọ́bí tó ti mọ́
3: dání. Kódà bí èèyàn ò rówó he kó sá máa rẹ́rìn-ín.
4: Irọ́ o.
3: kinu re o ma do yo je ki alaafia omo ponu ara
4: o ti da
3: maga laari mi re mo fe iraye re bayi laari mi ati e
4: o fi royin le o fi royin le ko kisin to karega o ba si ko a si ko polowo oja ba ti to ba si ko ba si o si ni omo lo
3: mo bi ta laari
4: o ti da o ku mo pe awon tin gbo ngbo o kan mo be o kan mo o kan mo ri letter ni ani fowo se can you explain could you please explain
3: oh my goodness god dada na la mo ri lagba lowo do
4: mi ase
3: ti nkan ba to ni ba tin wo mo galaki yen mi ara bayi inu re mo du ara re mo ya gaga gaga
4: beni ori je ikan pataki lara ounje mi eleyi to ye ka ma gboda papa julo lasiko ta wa yi ta ba ri wipe a tin ronu ironu yen ti fe mo di nkan se wa lara orin ta ba feran lati ma gbo eyen e play eyen play beni iwo sha ti erora baby wa wa su tabi olufimo a bi olufimo
3: sori re okay won lo se pataki
4: siro nu fe fun
3: yin wa se ti yin o be na si ni a ka si yin leti pelu iroyin eleyi eleyi ti o mu akojade sita to si n se afomo oro lati je ki ara ilu mo eyi toto ati eyi toto ana ninu akole won lo se pataki o se koko lati je ki ara ilu ki awon na o mo papa julo awon odo to je wipe won be lagbarin ikora enijo li eleyi ti won se afojusun ilana bo la ti sejoba si bawo la ti se ti fi mu yes ti fi mu dada papa o won ni awon ti won be toro igberu gbagbagba lati akata awon odo pelu igbese kan to waye ni kope yi lati towo bo akole titi nbe nle tele lori Oyo State Youth Parliament latagban isakoso tin be lowo lowo lo de by current administration woni agbejade tutun ayana ti won se agbejade re igbimo yi ijoko won yi ti won se agbejade re ti won si n toka re gege bi iketa aru e third Oyo State Youth Parliament Assembly ti won pe ni eyi ti won so wi pe eyi tin be nle lowo yi toto ayara re won ni ko si akole otito ninu re o tori agbekale un eyi ti siyan lona nu akole ti si ma da oju opo ojo wajuru ni gaje bi akole yi ti se yanyanya won ni eni ti o ba paro ni o so wipe elerin won ti ja si alukiyama akole nbe wipe ikeji ru e second Oyo State Youth Parliament Assembly won ni ko si en to ruju ninu re be si ni agbekale igbimo na isakoso to je ti ologbe Abiola Ajimobi lo se agbekale re ti itan si nbe ti akole re nbe labe dari amojuto eni ti se olubadamara pataki lori idagbasoke odo special advisor on youth development nigba na honorable Afis Repete won ni igbiyanju ati igbese isakoso tin be lode lo bayi lati pa oju opo ohun re akole igba na gege bi wipe won ti ni second assembly o bi igba ti o je wipe to ko siru re mo ni won ni eyi ki se otito be si ni ko si ododo kankan o je eyi to ba ni lokan je ti o si ye kiru re ko ma waye se bi won ni isakoso ja go soja com baraki ere bi kankan bi isakoso kan ba lo isakoso kan o to de be si ni isejoba te nri un in lo na ni ko duro nitori idu eyi won ni o se pataki o se koko lati se akojade re ati afilole re bi o ti to o ati bo ti se ye oni ka wa so wipe bi igba ti nkan o sele ni igba na won ni lori oro oselu kilagbe kilaju ilana ka to bo itan ka to wo bo akole papa on to ni se pelu agbejede igbimo idagbasoke awon odo ni Oyo State Youth Parliament yi won ni nitori oro oselu ka wa so bi pe kan o si nbe mo ka kan fo ka wa gbe mi jade won ni ki se n toto o bẹ́ẹ̀sì ni kì í ṣe ohun tó yẹ pẹ̀lú ìgbìyànjú takuntakun tí àwọn ọ̀dọ́ yìí ti kó ní ìgbà náà lórí ohun tó yẹ fún ọjọ́ ọ̀la orílẹ̀-èdè fún ọjọ́ ọ̀la ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní nítorí ìdí èyí àwọn wá rọ ìjọba tí ń bẹ lóde lọ́wọ́ báyìí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti tètè ṣe àtúnṣe lórí ìlànà bó ti tó àti bó ti yẹ o. Historical error eléyìí tí wọ́n ṣe yìí kí wọ́n tètè ibi tí wọ́n kọ́ sí un kí wọ́n tó lọ mú ìrẹ́zà kí wọ́n pààrẹ́ kí wọ́n sì kọ́ lábẹ́ ìlànà bó ti tọ́ àti bó ti ṣe yẹ láti pè é ní ẹ̀kẹ́rin irú rẹ̀ Fort Oyo State Youth Parliament Assembly. Kákọọ́lẹ̀ rẹ̀ ó lè wà gẹ́gẹ́ bó ti wà síbẹ̀síbẹ̀ náà o àwọn wá rọ ìjọba wípé ẹ yàgò fún ǹtẹ́ ẹ bá máa fi ọ̀rọ̀ òṣèlú ṣe wọ́n ní kẹ́ mọ̀ máa fi gbogbo ẹ̀ náà sí òṣèlú ǹtẹ́ bá pè ní ìtàn ìtàn ni àkọọ́lẹ̀ náà sì ni nítorí ọjọ́ ọ̀la Oyo State Youth Parliament yìí tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ fún ìdàgbàsókè kí àwọn ọ̀dọ́ lè máa kópa nínú ìṣèjọba ipò adarí ìdàgbàsókè ìjọba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní àfojúsùn tí a fi ṣe àgbékalẹ̀ rẹ̀ rèé ká mọ̀ wá ti òṣèlú bọ̀ nítorí ìfẹ́ ara ẹni nìkan. Wọ́n ní àwọn fi àsìkò yìí àwọn fi kí àwọn èèyàn wọ̀nyí àwọn ìgbìmọ̀ tó tàn yìí tí wọ́n ṣe àṣeyọrí lórí rẹ̀ yìí wọ́n ní tí a fi ń ṣàfojúsùn rẹ̀ yìí òun náà ni kí wọ́n dìmú o déédé láì yẹ̀ láì gbò láì sì fì síbì kan ju bì kan lọ. Wọ́n ní ó ṣe pàtàkì ó ṣe kókó fún ọjọ́ ọ̀la wa gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ rẹ̀ nítorí ìdí èyí wọ́n ń pèpè bẹ́ẹ̀ wípé tọ́ èyí tí ẹ gbé jáde yìí ẹ̀kọ́ bó ti tó àti bó ti ṣe ẹ sì pé ní ìlànà bí ó ti yẹ o ní Fort Oyo State Youth Parliament Assembly. Ní ìlànà kí àkọọ́lẹ̀ rẹ̀ kó lè bá a wà fún ọjọ́ ọ̀la dípò bí ìkan o ẹ ti pàkan rẹ́ láti wá gbé kan lè lónìí.
4: Ó lágbára tó ẹ jẹ́ ká lọ sí àkàtà àjọ INEC o gẹ́gẹ́ bó ṣe ń sọ di mímọ̀ wípé òun ò tí ì gba owó eléyìí tó wà fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027 ẹni tí ṣe alákòóso tó wà ní agbọnmi ìdánilẹ́kọ̀ọ́ àti ìbáraàlú sọ̀rọ̀ ní àjọ INEC Mallam Muhammad Haruna òun náà ló sọ̀rọ̀ yìí ní ọjọ́bọ̀ ní ìlú Àbújá. Haruna náà ló sọ̀rọ̀ lásìkò ètò ìfọ̀rọ̀wérọ̀ kan eléyìí tí àjọ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Peering Advocacy and Advancement Center in Africa tí ó ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ àjọ míì eléyìí tí a mọ̀ sí Legis 360 tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ o. Wọ́n ní àpérò yìí náà sì ni onírúurú àwọn ẹgbẹ́ òṣèlú àwọn ẹgbẹ́ lájọlájọ àti àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àjọ INEC náà ni wọ́n sì kóra jọ pọ̀ sí láti jíròrò lórí ètò ìdìbò eléyìí tó ṣe wáyé ní ìpínlẹ̀ Èkìtì sí ipò gómìnà àti bí àjọ INEC bí ó ṣe ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Haruna náà ló sọ̀rọ̀ wípé bó tẹ̀ tilẹ̀ jẹ́ wípé àjọ INEC ńkọ́ náà ló sì ń dúró kí ìjọba ilẹ̀ yìí kí ó jọ̀wọ́ owó ọ̀hún gẹ́gẹ́ bí wọ́n ṣe ń gbáradì fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ó ní àjọ INEC ńkọ́ náà ló sì ti dábàá owó eléyìí tó tó 873 billion naira owó ọ̀hún ó lé ó tún lé díẹ̀ fún ètò ìdìbò tọdún 2027 ọ̀hún. Ó ní bẹ́ẹ̀ sì ni ara owó yìí náà ni wọ́n sì ti pìyà mọ́ fún gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ètò ìdìbò ọ̀hún ìmọ̀ ẹ̀rọ àti àwọn nǹkan míì tí ó jẹ́ kí ètò ìdìbò náà kó lọ ní ìrọ̀wọ́ rọsẹ̀ gẹ́gẹ́ bí alákòóso ọ̀hún ti ṣe lálàyé wípé bó tẹ̀ tilẹ̀ jẹ́ pé kò tí ì kọjá àsìkò láti gba owó náà o gẹ́gẹ́ bó ti ṣe wà ní ìbámu pẹ̀lú òfin tó gbé ètò ìdìbò ró ní ilẹ̀ yìí tọdún 2026 òun náà lòfin ọ̀hún ṣì ń sọ ọ́ di mímọ̀ wípé gbogbo owó eléyìí tó bá wà fún ètò ìdìbò gbogbogbò náà ni wọ́n jọ̀wọ́ rẹ̀ ní ìwọ̀n oṣù mẹ́fà kí ètò ìdìbò náà kó tó wáyé o. Ó ní àmọ́ṣá àjọ náà ló ti ń gbáradì gbogbo ohun tó yẹ kó ṣe náà ló sì ti ń ṣe pàápàá jùlọ nípa ríra àwọn ohun èlò tuntun fún ètò ìdìbò níbi tá a ti rí àwọn ẹ̀rọ ètò ìdìbò ẹ̀rọ tá a fi ń tẹ̀ka ilé ìta mọ̀ sí bimodal voter accreditation system bivas àti àwọn ẹ̀rọ míì eléyìí tó bàjẹ́ wọn ni ríra padà rẹ̀ àwọn ẹ̀rọ míì eléyìí tó sọnù àtàwọn míì tí wọn rí lásìkò ètò ìdìbò eléyìí tó ti kọjá lọ sẹ́yìn ó ní ṣùgbọ́n o títí di àsìkò yìí àwọn ò tí ì gba owó eléyìí tí wọ́n pè àmọ́ fún ètò ìdìbò náà.
3: Bó ti ku ọjọ́ bíi mélòó kan báyìí tí gbèdéke ọgbọ̀njọ́ oṣù kẹfà tí wọ́n ń fún àwọn ọmọlẹ̀ yìí ti ń bẹ ní South Africa wípé ẹ máa relu yín ẹ máa relé yín wọ́n ní ó tó bíi 500 àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tán ṣì há sí orílẹ̀-èdè South Africa báyìí bó ti ku bí ọjọ́ mẹ́ta tí gbèdéke yóò mọ tẹnubodò láti pàṣẹ bí àwọn tí ń pariwo gbọmọgbọmọ wípé ẹ máa rèlú yín ẹ máa rèlú yín o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Saturday Punch ti ṣe rí ìka ààrẹ orílẹ̀-èdè yìí bó ti ẹ̀ jẹ́ wípé ààrẹ Bọ́lá Tinubu ti ṣe ìbuwọ́lù owó kan lóní pàjáwìrì láti ṣe àkókúrò àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń bẹ ní South Africa àmọ́ àwọn ìlànà kan tó ń jẹ́ adínàgbò òkú ó ń jẹ́ kí owó ọ̀hún kó mọ́ ti ìdí gbígbà látàrí ìgbìyànjú ọ̀nà láti kó àwọn èèyàn wọ̀nyí ìwádìí láti inú ìwé ìròyìn Saturday Punch ó torí o wípé ṣáájú báyìí oná ti kó àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó tó ọ̀tà lérúgba ó dín méjì 258 Nigerians tí wọ́n ti gbé wọn wá ṣùgbọ́n o ilé pápá ọkọ̀ ojú òfurufú eléyìí tí wọ́n gbé iṣẹ́ ọ̀hún fún láti pàṣẹ bí wọ́n ti ní wọ́n máa gbé wọn kúrò ńlẹ̀ ìyẹn ni bá a rówó àríkó àrí South Africa àfi bí owó bá ti délẹ̀ táwọn rí owó àwọn ṣe tán láti lọ máa gbé àwọn èèyàn náà ṣùgbọ́n iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè ministry of foreign affairs ó ti ń sọ wípé iléeṣẹ́ tó ń ṣojú orílẹ̀-èdè nàìjíríà nílẹ̀ South Africa ìyẹn láti àkàtàbẹ̀ Nigerian High Commission in South Africa wọ́n ní ìgbìyànjú àti kó àwọn èèyàn wọ̀nyí ó di wá pé lápàbẹ̀ látàrí àwọn àdí kan tàbí míì tó ń wáyé láti àkàtà wọn àmọ́ lọ́wọ́ yìí o àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ti ń bẹ ní South Africa tán tó bíi 500 níye 700 òun náà ni wọn ti há sọhún báyìí ọlọrun yóò jẹ kí ìgbìyànjú tó ti gbèdéke ọjọ náà yóò wáyé o
4: ọdúnmarì
3: yóò sì bá ní sọhún délé láyò àtàlàáfíà
4: àmì àṣẹ
3: ilé bàbá wa náà yóò
4: dùn pé
3: agòkè àgbà
4: àmọ kò sí bí ilé ṣe lè dùn tó náà kò sí ká mọ rí wípé èyí ó lọ síbi ṣé àwọn tán wà lọhùn ṣé wọn wá kò sí ọlọ́run á fún ilẹ̀ adúláwọ̀ ní òmìnira tòótọ́ òmìnira ọ̀hún sì rèé ọlọ́run ti fún wa ọwọ́ wa ló wà ká túra wa lẹ̀ lókù àti nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀ lápapọ̀ òmìnira wa ọwọ́ ara wa ló wà.
3: Adúpẹ́ o ẹ ṣeun gan púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ dúró ti wá gbágbágbá pàápàá jùlọ ní ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa Matthew Adébáyọ̀ Ọlálẹ́rù ẹ ṣeun Ọlárẹ̀wájú Jẹ̀lélà Tọ́lájúmọ̀kẹ́ dúró dọlá Taiwo Akeem Jẹ́jẹ́ Ọlá Paul Ọláwálé Olóyè Olúṣẹ́gun Àyánkọ́lá ẹ ṣeun Akinyo Ọlálékè Olútóyìn Sherifat Funke Aziz Ọlámíkì ọmọ ìbílẹ̀ látàpátá gàǹgà ń bàdàn ọ̀tún onílálùpọ̀n agbábíà káàkí ẹ̀yìn náà Mustapha Adéyẹmí Kàbírò Balógun Ṣẹ̀san Akí ẹ̀yìn náà Àrẹ̀mú Olúṣọlá Matthew Káàṣà Kíadé Ẹ̀ṣẹ̀hun Adúpẹ́ o gbogbo yín pátá òun náà lakí lápapọ̀ àlólódì lẹ́yìn ẹnìkankan ìmọ̀fojì Peter Funmi Láyọ̀ Akínwé Kòmí Akinyin o.
4: Ẹ ṣe.
3: Kúnlé ọmọ anífowóṣe náà lèmi jẹ́ ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ní Bàbá Tíndì The Buy State Affairs pẹ̀lú Edmund Obilo.
4: Obilo.
3: Iná ni ó tún máa gun orí afẹ́fẹ́ yòókù di lówùrọ̀ la nígbà tákọ̀tún ti fún tẹ̀dọ̀ yóò tún máa dé láago méje.
4: Tó jẹ́ kí a pàdé lálẹ́ òní láago méje sí mẹ́jọ lórí ètò òkè ìbàdàn bí ọdún mélòó kan sẹ́yìn mo gbìyànjú láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá wa Lásìsí Ọlálékan Akínkàkà torí ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́ báyìí tó ní ṣe pẹ̀lú ètò ààbò mo wá wò wípé yóò ṣe pàtàkì ká tún padà lọ síbẹ̀ ká lè mọ ibi tá à ń bọ̀ tá ti ń bọ̀ ká tún lè mọ ibi tá à ń lọ ká lè mọ tá a ní gangan láti fi lè mọ iyì rẹ̀ ẹ jẹ́ ká pàdé lago méje sí mẹ́jọ alẹ́ òní lórí ètò òkè ìbàdàn a mọ ohun tí àwọn bàbá wa yìí tí wọ́n ti ṣe láti fi dáàbò bo ilẹ̀ Yorùbá pàápàá jùlọ lásìkò ìjà àgbẹ́kọ̀yà temilade aloko òun ló kọ mi ó dìgbà kan náà ire o.

0: FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidi gbà sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìbọn ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
1: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ṣe fún wa? Làwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
4: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
5: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ó lá mọ́ mi lọ́wọ́.
0: Ó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nǹkan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ kúkú mọ́ nínú. Bílẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹrọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: lago meje si meju asale la mo pade re.
1: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùnú ẹ. Gbàgbé ìrùnú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí ẹ̀lé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀. Àṣà odò àti ẹ̀fẹ́ ló kù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
3: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń tiwé Adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jéngbé tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Mọ́ndé láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Mọ́ndé. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
4: Ìrònú kí múni gbádùn, ó múni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mídébẹ̀.

ibare olorun loke oba ogala kabiyesi re ledumare oba oga agba oba to ntoju oyun to yun fi ndomo iwo lo ni awata fi wa iwo lo ni pe ka ma lo pe ko ni se nkankan ati ni leyin ko duwo mo tini gbogbo ogo foko ni de asiko ye o tori pe ti paul ba ngbin ti apolo ba nbomirin iwo lo oba lo mu ki bi si o wa tori ke bi o ba si o kini kan o le se ilu odun orin oko agogo odun sekere ota iwo la dun ti nbe nu ota nso tawon eyan fi so ko nitumo leti ta lo le bo duruko na ko si o a fi wolo nikan iwo to mu ri daji lati nu airi iwo na lo nfi nti o lo lada mo awon alagbara tutu ola re o oba to lo mimo se lodo abiodun adewole lo ko mi mr double in lo po eyan mo npe mi gbangbala shata leto eto ni gbangbala shata o tutu le furo gbagbo sori ikanni splash 105.5 fm ta le timbo sile ofo balawo ladugo felele nle badan ito gbangba la shata oro to ni se pelu tin lo lawojo le yi nla mo gbe yewo lori eto yi en tun de lawo indo lo tu eto yi bosun alayande nla mo du ero to wa lenu se fusa ta wa awon ko eto ta jo nse koro kere lori bi o se da ahmed dauda sa o baba sofia adekunle raimi nobu ade osun timi leyin ade oro presenter atawon yoku to kini to keje dandaruku ewa la jesun ito gbangba la shata o ti gbinna ya ni dede asiko yo omo Nigeria lopolopo gba nigbati mo ba nsake si awon sele tin sele lorilede Nigeria awon eyan kan ti wosun won si ni ibi ti won gboro Nigeria ka won ni ti eyan ba ti fe para re laipe ojo tabi ti eyan ba fe ni eje ruru koro oro Nigeria mo won ba ko si gbeju le pẹbi be ko teyan ba fi le nru koja bo se ye teyan be si ni damu opolo pe edu na eyin bo ni nkan bo la se debi na bo le le se sele na won ni a okan para re danu sa ora ro die ko si gbe yoku jule ko gba pe to olorun sa ko ayo awon eyan kan ti e tun ti wa gbagbo pe ka mo so polo won o ko ayo ke tun soro mo tori pe gbogbo nteledu a nilo lati fi ko ayo lo ti se fun wa so ni o wa bo wa se lu wa ni sa won ti nbe Dubai se olorun lo ko won yo ile to je asale ti won fi nse joba tin se musunyugba to wa je pe bi tourism in lo fe je oro aje to wa ya meju lo nbe ti fi nso oro aje be bara bo tu water ni Dubai koko ko bayi ni won o se isugbon ni bi awa to mo nikan ti mo se gbengbe bayi ti o fe le 1 liter ta to fa lowo iru awon ti bosun mo fa lowo ti o fa lowo bayi ni Dubai inro be le riru e to se pe eri ti won oro mi ti o se gbengbe sinu ke awon eleyi to common ta wa mo riun lodo wa nbi un ko tun saba ko nbe yin tore kekeke in ni won mo saba se nbe tori po mi o to nkan omi o po nbe desert safari ibe le ti mo wako ti won mo foko sere nu yinrin ati be be lo tinu eyin o dun e mo wo Burj Khalifa awon ile ti ko gogoro ati be be lo awon nkan to dabi e wa woran e wa wo nti nbe lodo wa te ba nso nipa skyscraper awon ile ti ko to ga rororo ile to ga mo po n Dubai o ile to ga mo po n Dubai o be ba si tun ku ni Dubai te tun di Abu Dhabi e tun ri orisirisi ara oto ni ara ti Dubai ti ohun fi soso oto ni ti Abu Dhabi e ma ri orisirisi awon oko te ba ti n wonu Abu Dhabi e ma wo pe dakun bo ni awon ile ise se ti won bayi ti Nigeria ri bayi koda eyin ni Africa wa ina ni Kenya wa o eyin be ba de Kenya ti o wa ni Africa olooto ohun le mo se musunyugba bi Dubai o sugbon e mo wo pe a se giraffe na la mo fun ni nkan je ti e mo so pe se tourism se ko Dubai na lo ati be lo e ma wo pe dakun eyin se gugu e na re be ba di Nairobi ti se bujoko olulu ijoba Kenya e fe le wonu ile asofin agba won e fe le wonu be bayi bi igba te ba kan koja ntiti in lo se ri sugbon lodo ti abi igba ta tilekun mo ta sa se fence bi ene pe eyan fe tilekun mo le e fe ko le o wole orisirisi ni awon nkan ti eyan mo wo to ba de awon orilede mi pokoda ni ile adulawo ni Nairobi ti se bujoko Kenya ile adulawo ni Karibu County awon county ti nbe ni Nairobi eyin county la won mo pe ba wa se mo da ko state nkan kan county la won mo da ko be ba debe e ri pe ah ko gugu aye on se wa ri bayi asin bi igba pe e fe le mo bo minister lowo ti ba ko ja lo legbe titi pe se ko ju ba na lo sugbon lodo ti anbi kankan kan
èèyàn tí ó láǹfààní àti wọ ibi tí ilé asòfin wà lọ́dọ̀ wa wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ́ bèèrè pé wáìsì wáìdí káàdì ṣùgbọ́n bẹ́ẹ̀ ẹ̀fẹ̀ lè máa kọjá pé house of assembly lẹ́wọ̀ lọ́ọ̀kan o bí kẹ́ẹ̀kan fòna sí títì kẹ́ẹ̀ máa gbọ́ tí ẹ bá sọ̀rọ̀ nínú ilé ẹ̀fẹ̀ lè máa gbọ́n títì. Wọ́n wá ní ṣé ọlọ́run látún wá mọ̀ pé kọ́ bá wa yanjú ẹ̀ nígbà tó ti ṣe gbogbo ohun tó yẹ kó ṣe. Àwọn èèyàn kan pàápàá jùlọ àwọn tí wọ́n lajú àwọn tí wọ́n kàwé àbáwọn èèyàn tí wọ́n fi lè òkèrè ṣe bùgbé wọn ò fẹ́ gbọ́ ká máa sọ pé ọlọ́run ò bá wa ṣe wọn ò ní ẹ fọ́ ọlọ́run lẹ̀ ọlọ́run ti ṣe ohun tó yẹ kó ṣe ẹ̀yin ni kẹ́ ẹ ṣe orílẹ̀-èdè yín dáadáa. Wọ́n ní a lè sọ pé a ṣe orílẹ̀-èdè wa a sì lè sọ pé Elédùà ò bùkún wa gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Wọ́n ní ṣùgbọ́n àwọn èèyàn tí wọ́n ń ṣàkóso orílẹ̀-èdè wa ní ìpèníjà tó ga jù tá a ní pé àwọn èèyàn tí ń ṣàkóso orílẹ̀-èdè wa ní ìpèníjà tó ga jù tá a ní. Ẹ wá dákun ṣe bínú àwọn aráàlú náà làwọn tí ń ṣàkóso orílẹ̀-èdè wa ti bóde ṣe ẹ rí pádì túnú tẹ bá sọ pé àwọn èèyàn tí ń ṣàkóso wa ní ìpèníjà tá a ní sáà lọ import àwọn èèyàn wa ni láti orílẹ̀-èdè bòmí ìpè kí wọ́n wá ṣàkóso. Àwọn èèyàn kan gan ṣàlàyé wọ́n ṣàpèjúwe orílẹ̀-èdè bí ẹni wípé àtilẹ̀ o àtàwọn èèyàn in ló dàbí ìgbà pé nǹkan kan rọrùn pẹ̀lú wa. Wọ́n ní ṣùgbọ́n nǹkan rọrùn pẹ̀lú àwọn èèyàn jùlẹ̀ lọ. Wọ́n ní tẹ́ ẹ bá kó àwọn tí ń bẹ Nàìjíríà tẹ́ ẹ bá kó wọn lọ sílẹ̀ Amẹ́ríkà tẹ́ ẹ wá káwọn tí ń bẹ lamẹ́ríkà wá síbí wọ́n ó transform bí tí ó dàbí Amẹ́ríkà á sì sọ Amẹ́ríkà di Nàìjíríà padà. Wọ́n nítorí wípé ìṣọwọ́ bá a ṣe máa ń ṣe nǹkan ń ló fà tó fi rí bẹ́ẹ̀ kí ṣe pé ilẹ̀ wa lọ́rọ̀ ń fi ṣépè ẹ wá dákun bí ẹ bá ṣe ń ro gbogbo ẹ̀ lọ́tún ilẹ̀ tún mọ̀ ọ̀rọ̀ ló sì pé àwọn kan sọ pé ẹni kinní kan ìgbà tí noah tí ó ṣe kinní kan ó sọ pé ẹni ìgbé ni fún kínání ìránṣẹ́ àwọn ìránṣẹ́kùn rẹ̀ ni ọmọ ṣe àwọn èèyàn kan ṣàpèjúwe pé kínání ará áfíríkà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ mọ̀ wò pé ṣé ègún ni àbípè àwọn kan ò ní irọ́ kò ní ṣe pẹ̀lú ègún àwọn èèyàn tá a wà ń bẹ̀ ni ó dáa tó bá pàwọ̀ èèyàn ni bó la ṣe wá bọ́ ń bẹ̀ nígbò ó ṣe pé inú àwọn aráàlú iná làwọn ti ń darí wa ti bóde ominú ọ̀wà máa kọ èèyàn ẹ máa rò mọ́ra wọn pé ha ìwọ ọlọ́run bó la ṣe wá ṣe báyìí tí ominú ò máa kọ ẹ̀yin náà nípa àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ Nàìjíríà àbẹ́yìn náà ò tún rí ìròyìn kan tí ń sọ wípé ní apá àríwá ilé wa pé gómìnà ó fún àwọn báńdíìtì lówó kí wọ́n fi ṣe háàjì oríṣiríṣi àgbàlagbà ìṣẹ̀lẹ̀ aṣòde kánrin ẹ sì mọ gbọ́ ìṣẹ̀lẹ̀ míì báyìí orí yín ó sì fẹ́ẹ̀ lè máa gbóná ọmọ nàìjíríà ibo là ń lọ gan ẹyìn bọ̀sún ọmọ nàìjíríà ibo là ń lọ gan ẹ̀yin aráàlú yìí bó láti ṣe nínú ipò tá a bára wa bá a ti ń gbáradì láti ṣètò ìdìbò míì láti mọ wò pé ṣé sáàkù tá a ti ń yípo láti yọ ọdún yìí òun náà látún kọ́ntínú nínú election cycle míì tá a fẹ́ wọnú ẹ̀ yìí tó jẹ́ pé nígbà bá wọbẹ̀ náà sọ́dún mẹ́rin tá à ń wò lọ́ọ̀kan yìí sóun náà tún níyàtọ̀ sọ́dún mẹ́rin tá a ti ń lò bọ́ àbí bò àbí ìyípadà kankan bẹ tí ọ̀sẹ̀lẹ̀ ni ìgbà tá à ń sọ̀rọ̀ séǹdì a rò pé buhari ó transform orílẹ̀-èdè ni pé yóò kàn gbé wa débẹ̀ pé séǹdì o buhari láfẹ́ nǹkan kan ẹ lé wọn kóun bàbá àwọn aráàlú wọ́n sì lé pdp kóun bẹ́ẹ̀ àfi bpc ṣe bọ́ bẹ́ẹ̀ ló bá di baba go slow baba go slow òun tún kóun bẹ̀ tán ni tinubu ni renewed hope ni ìrètí tí ó ti kúnjò ní ìtìwọ̀n òjẹ́ gbádùn àti wá lọ rèé sọ di báyìí àti di ìrètí ọ̀tún ẹ̀sìn funfun hope 93 abiola king gibe àti dídìde padà ó yẹ mọ́ bọ̀ ṣùgbọ́n ìgbà táwọn onú dídìde ìrètí owó epo ní kọ́kọ́ gbé òkè làwọn aráàlú bá ń pariwo ìbò sí ará àdúgbò pọ̀sún ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ gbangbala ṣáàtà.

0: ọmọ ta fún ni ọmọ ma ta àjádó torí ọlọ́run ẹrẹ bẹ̀rù ọlọ́run ìbéèrè ni wá rí bàbá bàbá wa lọ́jàlejò wa ǹjẹ́ tá a bá rí ìrìn àjò àwọn ẹni olóṣèlú ni omi ọ̀sọ̀rọ̀ ẹgbẹ́ kankan tó bá ń fi ìyà jẹ wa báyìí ọgbọ́n wo ni aráàlú le ṣe tá a tiẹ̀ lé gbọ́n tá a tiẹ̀ fi níṣẹ́ ẹ̀wọ̀ ọ̀nà ẹbẹ̀ láti di tòfò orú ẹni mọ́ ọ̀nà wo la lè gbé gbà.
1: Ẹ gbọ́ kẹfí káde ńlẹ̀.
2: Ṣé rí aráàlú mọ nǹkan tí a lè ṣe? Nǹkan tí a lè ṣe náà ni pé ká wo ẹni tí a wò pé manifesto ẹ̀ àti máa ṣe bọ̀ ẹ̀ ìjọmọ nìyẹn ẹ̀ a wò pé ó tẹ̀ wá lọ́rùn ká dẹ̀ tẹ̀lé. Ṣùgbọ́n wàhálà tó wà níbi ìyẹn ni pé àwọn ènìyàn ò ní pé táwọn bá fẹ́ tẹ̀lé ó gbọ́dọ̀ jẹ́ kan lára àwọn major party. Tí kò bá ti jẹ́ major party àwọn sọ́bọ̀nù ní problem tí aráàlú ní dizzy àti mentality nìyẹn. Tó bá ní ẹni tẹ́ rò pé yóò ṣe ẹni tẹ́ believe kò bá wá láti major party especially pẹ̀lú the leading two. So wọ́n believe pé gbogbo ohun tó ń rìn káwọn ṣe kò lè yọrí sí ẹniyẹn ò lè débẹ̀. Ìyẹn tó dẹ̀fà náà ni pé gbogbo wa àti ìjìgìrì tán náà ni ibi tá a ti máa jìgìrì tán àbí báwo la ṣe máa la fẹ́ ṣe nǹkan tó di jọ́ọ̀bù tí àwọn èèyàn ó sì máa fún àwọn èèyàn ní 5000 naira láti change mind wọn tó bá jẹ́ pé lóòótọ́ la ti ń ta fẹ́ ṣe tá a dẹ̀ ti mọ consequence tá a dẹ̀ ti ready láti bíẹ̀ láti pay
1: price
2: price yẹn ní wò yẹn ok ọjọ́ mélòó ni 20,000 fi máa tán ẹni tí ẹ dẹ̀fẹ̀ dìbò fún tẹ́ni pé méjọ́ pàtí wọ́n nìkan kúkú lọ ṣé ẹ mọ iye bílíọ̀nù tóun náà ti ná kó tó débẹ̀ ṣé ẹ mọ iye àwọn tóun náà ti rí ṣé ẹ ti mọ àwọn tó sọ fún pé tó bá débẹ̀ báyìí ló máa ṣe. So àwọn nǹkan tí ó ń fà ni mo believe pé bí bó a ṣe ń sún wa lọ yìí náà ìgbà tí gbogbo aráàlú bá tó dìde pé irrespective of party tẹni yẹn rí kó ti wá ẹni táwọn gbàgbọ́ nínú ẹ̀ àwọn máa tẹ̀lé ìgbà yẹn la tó lè rí àbáyọrí èyí tó ń ṣẹlẹ̀ sí wa báyìí.
1: Ẹ ṣeun kí n fi kọ́mẹ́ǹtì yìí káde ẹ̀ńlẹ̀ lórí Facebook Splash FM 105.5 Ìbàdàn. Ẹ sì lọ́mọ kọ́mẹ́ǹtì wa sì ń padà bọ̀ ń bẹ́ kí n kàn fi káde abala yìí ńlẹ̀ ni o. Láti ọ̀dọ̀ Ibrahim Atẹ́rẹ́ wọn ni ṣé bandit fẹ́ lọ ṣe iṣẹ́ ìjọsìn Hajj ní Mecca ni tàbí ìpè àṣetánì ni ló fẹ́ lọ jẹ́ Mecca? Ṣé bandit fẹ́ lọ gbé súnmọ̀ mi ní Mecca ni? Ìbéèrè yẹn náà làwa náà ti yanjú látàárọ̀. Olówó tó lọ́pẹ́ tèmi tọ́pẹ́ wọn ni Onanuga should have been more circumspect. Although the government is working on reforms and the reforms have good long-term effect, but the suffering cannot be overemphasized. God bless Nigeria. Lẹ́ẹ̀kan sí Ibrahim Atẹ́rẹ́ wọ́n sàn béèrè náà ni pé ṣé bandit fẹ́ lọ ẹ̀yìn tó fẹ́ lọ ṣiṣẹ́ olóore ní Mecca ni àti bẹ́ẹ̀ lọ. Olówó tó lọ́pẹ́ tèmi tọ́pẹ́ again, wọ́n ní the first lady should have said that Nigerians should engage in small-scale businesses rather than saying akara. Small and medium-scale businesses are the engine room of most growing economy in the world.
2: Yeah.
1: Moses Adeoye wọ́n ní àwọn mẹ́ta ni kò yẹ ní olórí. Ẹnì kínní ni ọmọ ẹrú ọlọ́run sànú ẹni bàbá yìí ń fòwe sọ̀rọ̀ ni o. Ẹnì kínní ni ọmọ ẹrú tó ti dolórí. Ẹnì kejì ni àwọn tí wọ́n bá mú igbó tàbí oògùn olóró. Ẹnì kẹta ni ẹni tí kìí gba ìmọ̀ràn. Mẹ́tẹ̀ẹ̀ta ni ó pé sínú ìjọba APC Kábíyèsí Elédùmarè. Ọ̀nàdà tí wọn ò fi ní mọ pa tẹbi òfin ni máa pa ará ìlú ọgá o it is well. Àwọn renewed hope ambassador wọn wà defend ìjọba wọn nísìn ṣé ààrẹ àti ìyàwó wọn ní ẹyin àgbàdo ńbẹ AI nìyàn kì í ṣe picture gidi AI ni. Ọ̀dà ọ pàtàkì lọ́wọ́ yín comrade Bùkúnmi Ọláìyá ẹ ṣeun tí a tún jọ ṣètò lónìí ìyókù ìjọ mẹjọ lágbára ọlọ́run God bless you. Ó yàbọ̀ sún Jada Tommy kí n fi mọ gbé Alhaji Gbẹ̀ngẹ Ọ̀pálẹ́yẹ wọlé the renewed hope ambassador for Ibadan South West Local Government and Lembeme Kukale.

ibi tágbò méjì bá ti ń fìwó luwó gbọ̀ngbọ̀ngbọ̀n kò sẹ́rọ́ dúlá yà ń pe sí ọdẹ gbẹ̀nà ojú ẹ̀ ètò jáwọ́ sí pẹ̀lú adéró.

0: óyá ẹ̀yin ọmọ lọ́wọ́ idán ó tún ti zẹ̀.
1: Fún oṣù márùn-ún àkọ́kọ́ nínú ọdún ni àwọn tó tap ti gbẹnu sí kàṣẹ léraléra lóní bá tún bá. Abẹ̀rẹ̀ látòrí New Year Cashport lọ sórí Valentine Cashport. Easter Cashport ń kọ́ àwọn èèyàn tún gbẹnu sí yẹn lọ ní ìgbòho ayé. Wọ́kásídé Cashport yẹn gan lọ fàfà. Ká má wàá tí sọ nípa iléyà Cashport pẹ̀lú ẹran àgbò tó sẹ̀mẹ̀ nǹkan ẹ̀.
2: Kàṣẹ ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí kàṣẹ bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year Cashport tínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50,000,000 naira ni àwọn olóríire tó lé ní ọgọ́ta tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọọ̀yá má lẹ bọ́dì mọ́lẹ̀.
2: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó o bá ta tó o bá ṣe ta sí ni wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan o pẹ̀lú ṣẹkẹ̀ dúgbẹ́ owó lọ́tún lọ́sì. Lórí Slash FM tẹ *347*1004#. Lórí Ládélú FM tẹ *347*1004#2# tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
2: Pẹ̀lú mídíẹ̀ Cashport tí ní oṣù kẹfà yìí àsìkò oríire ìwé déédé.
0: Sòtì Cashier ọmọ Sòtì Cashier.
3: Flash FM 105.5.

0: lọ́gbọ́n nù.
1: Owó gan-an lọ́ba ọgbọ́n.
2: Ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bòrí lágbára.
1: Ó yá wá jẹ́ kí n já ẹ̀ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí káàṣì ẹ̀ ti ń dun àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kún ọkà àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti New Year Cashport sí Valentine Cashport, Easter Cashport tó tún yàtọ̀ sí Workers Day Cashport. Ilé tó gbóná títí di Iléyẹ Cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀ ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí àkókò ti tó fún Mid-Year Cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 wà fún jíjẹ, àti bí àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ojú ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.kase.ng. Mid-Year Cashport ní June. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Òun ni Monday fi wá bá.
5: Ǹjẹ́ ìwọ fẹ́ mọ àkókò tó dára jù láti ra tíkẹ́ẹ̀tì tó wo rẹ̀ òwọ́n ní Green Africa? Àkókò náà rèé. Green Africa, iléeṣẹ́ ọkọ̀ òfurufú oníyebíye tó tayọ tó sì tẹ̀wọ̀n dójú àmì níbi ká jáfáfá lẹ́nu iṣẹ́ àti fífò láwọn ìlú káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Torí náà, má jáfara, tètè ra tíkẹ́ẹ̀tì tìrẹ lówó tí ó gara ní greenafrica.com nìkan lónìí. Green Africa, ẹ káàbọ̀ sí ọjọ́ iwájú.
6: Ìyẹn ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
7: Gbàgbé ìrùnú ẹ.
8: Gbàgbé ìrùnú ẹ.
6: Gbẹ̀ngà Adébóyè Jẹ́ngbẹ́ tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
9: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé Adé, èmi náà rí o, Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́. Jẹ́ngbẹ́ tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
6: Flash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ Ajé Monday láago 7:00 àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wá, mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
9: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
6: Láolú gbẹ̀mídébẹ̀.
10: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
11: SELARIE Salary.
10: Bọ̀dá mi, ẹsì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
12: TURMERIC turmeric.
10: Ẹ káre, a ní ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
13: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
5: Flash FM 105.5.

0: àwọn olùtọ́jú, àwọn ènìyàn tí ń tu àwọn ẹlòmíràn nínú lásìkò àìní, a máa gbàgbé láti tọ́jú ara tiwọn. Ní àkókò ìṣòro, ọ̀run lè wọ olùṣọ́ àgùntàn tàbí olùtọ́jú rẹ, èyí sì lè dí wọn lọ́wọ́ láti ṣe iṣẹ́ Ọlọ́run. Ǹjẹ́ èyí jọ ti ẹnìkan tí o mọ̀ bí? Bóyá ìwọ gan-an sì ni. Ẹ káàbọ̀ sí orí ètò ìwòsàn ìrora ọkàn. Ẹ sì ṣeun pé ẹ darapọ̀ mọ́ mi. Orúkọ mi ni Ayọ̀ Olúgbùsì. Ètò ìwòsàn ìrora ọkàn yìí jẹ́ àgbéjáde ti ẹgbẹ́ Bíbélì ti Nàìjíríà. Nínú ìtàn ti òní, olùṣọ́ àgùntàn Bámbà ń lo ọ̀pọ̀ àsìkò láti ṣe ìtọ́jú àwọn ènìyàn rẹ̀. Tẹ̀bí wípé ó pa ìdílé tirẹ̀ tì àti ara rẹ̀ pẹ̀lú, èyí tó sì mú kí ó kojú àwọn àyọrísí búburú ṣàfetí sílẹ̀.
1: Olùṣọ́ àgùntàn Bámbà àti ìdílé rẹ̀ wà ní ìdálẹ̀ fún ètò ìkẹ́kọ̀ọ́ ọlọ́dún kan nígbà tí àwọn òkí ṣe ìkọlù sí ìlú wọn. Ó ti wà nílé báyìí fún oṣù márùn-ún, ṣùgbọ́n ó ní ìdálẹ́bi nínú ọkàn rẹ̀ pé òun fi àwọn ọmọ ìjọ òun sílẹ̀ nígbà tí wọ́n nílò òun jùlọ. Tọ̀sán tòru ló ń lò láti máa tẹ́tí sí àwọn ènìyàn rẹ̀ àti ìṣòro wọn gbogbo.
2: Olùṣọ́ àgùntàn, mo gbọ́ pé ẹ ti ran ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lọ́wọ́, n kò sì níbòmíràn tí mo lè lọ. Olùṣọ́ àgùntàn, mo dúpẹ́ pé ẹ rí mi lálẹ́ yìí.
3: Tọ́másì, mo wà níbí láti ṣe ìrànlọ́wọ́ ní ọ̀nàkọnà tí mo lè gbà. Nǹkan kékeré nìyẹn fún mi láti ṣe. Jọ̀wọ́ jókòó.
2: Olùṣọ́ àgùntàn, àwọn èèyàn kéèyàn aláyé bàjẹ́ òkí hun, wọ́n ti ba gbogbo ohun tí mo ní jẹ́. Ogo rẹ̀ pátápátá. Wo jí aṣọ mi, àwọn ohun ìní mi, wọ́n dáná sùn lé mi, ó sì tún kó ṣọ́ọ̀bù mi lọ. Olùṣọ́ àgùntàn, ẹ dákun, mo bẹ̀ yín, mo nílò owó díẹ̀ kí n lè rí nǹkan gbé mi ró.
3: Tọ́másì, ìbá wù mí láti ran gbogbo ènìyàn tó béèrè fún owó lọ́wọ́, àmọ́ kò ṣeé ṣe.
2: Mo mọ̀ irú èèyàn wo rèé, o sọ pé o fẹ́ láti ṣe ìrànlọ́wọ́, nígbà tẹ́mi sì béèrè fún ìrànlọ́wọ́ lọ́wọ́ rẹ, o ò fẹ́ ṣe. Mo nílò ìgbésẹ̀, kìí sọ̀rọ̀ nìkan lásán, kìí sọ̀rọ̀ orí ahọ́n, báwo làwọn ọmọ mi yóò ṣe rí oúnjẹ jẹ báyìí?
3: Ọlọ́run mi ò, mo rí bí aláìlágbára, ìrẹ̀wẹ̀sì sì ti bá ọkàn mi. Báwo ni o ṣe fẹ́ kí n ran àwọn gbogbo ènìyàn yìí lọ́wọ́? Ọlọ́run, jọ̀wọ́ fi agbára fún mi.
4: Bámbà, mo ṣẹ̀ṣẹ̀ rí Tọ́másì ni o, ojú rẹ̀ kọ́rẹ́ lọ, ojú rẹ̀ sì le púpọ̀, ṣé kò ṣáà sí nǹkan kan?
3: Sọ̀rẹ́là, owó ni Tọ́másì fẹ́ gẹ́gẹ́ bí ọ̀pọ̀ àwọn ènìyàn yòókù. Gbogbo wọn ṣà ń sọ oríṣiríṣi ìtàn tó ba ni lọ́kàn jẹ́ fún mi, a kò sì ní owó tó tó láti ran gbogbo wọn lọ́wọ́.
4: Olùfẹ́ mi, èyí ṣòro púpọ̀ o. O kò tí ì mutí rẹ látàárọ̀, o kò sì tí ì jẹun látàálẹ́ àná tí Ezekiẹ́lì ti bá ọ sọ̀rọ̀ tán.
1: Ezekiẹ́lì, ọ̀rẹ́ olùṣọ́ àgùntàn Bámbà tó súnmọ́ jù, ti wá láti ṣàlàyé ní kíkún bí àwọn òkú yìí ṣe wá sí ilé rẹ̀, tí wọ́n sì pa ìyàwó rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ ní ìṣejú rẹ̀.
5: Bí ọmọ wa gan ni àwọn ọmọ rẹ̀, ìṣẹ̀lẹ̀ abàmíyẹ sì ń bẹ nínú ọpọlọ mi, n kò lè sùn lánàá, tí ni mo kàn ń làlákàlá. Mo rí àwọn òkí tí wọ́n lé mi, wọ́n lé mi gan-an, n kò sì ríbi tí màá sá sí.
4: Ọmọ olùfẹ́ mi, a pàdánù arábìnrin tòótọ́, àwọn ọmọ wa sì sọ àwọn ọ̀rẹ́ wọn tímọ́tímọ́ nù. Àmọ́ o, àlákàlà rẹ yìí ń bà mí lẹ́rù o, ọ̀rọ̀ yìí jẹ mí lógún. Bámbà, o nílò láti ní ìsinmi, jẹ́ ká lọ sí ilé àǹtí mi, o lè sinmi níbẹ̀.
5: Kò yí o, kò yí o rárá, n kò lè kúrò, ohun gbogbo ló wà lọ́rùn mi. Báwo ni o sì lè dámọ̀ràn irú nǹkan bẹ́ẹ̀?
4: Ó dá nígbà náà, ṣùgbọ́n o ṣáà jẹun alẹ́ pẹ̀lú èmi àtàwọn ọmọ mi. Tipátipá ni wọ́n fi ń rí bàbá wọn, wọn nílò rẹ.
3: Sọ̀rẹ́là, Sọ̀rẹ́là, yọ má ṣe yọ mí lẹ́nu báyìí.
4: Kì í ṣe ìyọlẹ́nu, ó ká mi lára ni. O nílò láti tọ́jú ara rẹ. Ta ni ó lè bá ọ sọ̀rọ̀ báyìí?
3: O kò ní yí ọ ṣá.
1: Olùṣọ́ àgùntàn bàǹbà kò gba ìmọ̀ràn Sọ̀rẹ́là. Lẹ́yìn oṣù kan, ó sì di ẹni tó ń soríkọ́. Ní ọjọ́ kan, bí ó ṣe ń gun kẹ̀kẹ́ lọ sí abúlé tó wà nítòsí wọn, ó yà kúrò lójú ọ̀nà.

0: ko si le je ke enikeni tun mo ba bi mi lere mo n ko le ti e mo bi bi ma se ko asu jo jo fi mi sile
1: pele bamba onilo lati simi looto pele
0: sugbon aini po pupo opolopo lo nilo akoko mi n ko si mo bi mo se fe se
1: bamba Jesu arakunrin wa ko reti ka gbe gbogbo osoro wa gan o ni e wa sodo mi gbogbo eyin tin sise ati kini
0: o fun oni simi
1: inu mi dun be keke bi alagba re o mo duro lori pe ki o mu sore lati awon mo lo fun isimi ose kan tabi meji ki o si faye sile fun dile re o se pataki bigi ba wolugi to ki e la koko gbe
0: o da ṣugbọn n kò ṣerú nkan bá ń rí
1: àti pé kíni nígbà tí o bá padà dé a ń sọ̀rọ̀ nípa bí ó ṣe pín ojúṣe rẹ níbí ní báyìí máa lọ.
2: Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ní ìdálẹ́bi nínú ọkàn rẹ̀, olùṣọ́àgùntàn bàbá mú ìdílé rẹ̀ lọ sí ìlú rẹ̀ láti bẹ mọ̀lẹ́bí rẹ̀ wò, ó sinmi ó sì padà wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì. Ó bá alàgbà Mark ṣiṣẹ́ lórí jíjẹ́ iṣẹ́ ìránṣẹ́ sí ìjọ rẹ̀. Olùṣọ́ àgùntàn Bamba fẹ́ láti ran ìdílé àti ìjọ rẹ̀ lọ́wọ́, ṣùgbọ́n bí ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn tí kìí ṣe ìtọ́jú àìní ara tiwọn, kíákíá ni ó rẹ̀ ẹ́ sí ara, ọkàn àti ẹ̀mí pàápàá. Lónìí, Jemisi, Rebecca, Stefano àti Magdalene jíròrò lórí ohun tó ṣẹlẹ̀ sí olùṣọ́ àgùntàn Bamba pẹ̀lú bí ó ṣe gbìyànjú gidigidi láti ran àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́.
3: Ó ga ọ́.
4: Ṣẹ̀rí kó lágbára.
3: Ó lágbára púpọ̀.
4: Ó yẹ wá dúró. Ní báyìí ẹ sọ fún mi náà kí làwọn nǹkan tẹ fẹ́ràn ní ọ̀tọ̀ yìí gan.
5: Mo fẹ́ràn pé olùṣọ́ àgùntàn Bamba wà ní àrọ́wọ́tó ní gbogbo ìgbà. O jẹ olùṣọ́ àgùntàn rere.
3: Jọ̀ọ́ dúró náà Stefano, ṣé o wá lérò pé ìyẹn jẹ ohun tó dára? Ó rẹ̀ ẹ́, ẹ̀mí ẹ̀ sì pin, ó pin tán díẹ̀ ló kù.
4: Bẹ́ẹ̀ni ó sì tún ní ìrora ọkàn onípele kejì o.
3: Bẹ́ẹ̀ni
4: láì jẹ́ pé olùṣọ́ àgùntàn Bamba ó fojú rí ìkọlù sí ìdílé ọ̀rẹ́ rẹ, ó kàn gbọ́n sétí ni o. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìdojúkọ àmì ìrora ọkàn.
3: Bẹ́ẹ̀ni
4: nísinsìnyí kí ni ẹ kò wá fẹ́ràn nínú ìtàn yìí?
3: Èmi ò fẹ́ràn pé olùṣọ́ àgùntàn Bamba ó ráàyè ti gbogbo èèyàn yòókù tó sì ń ràn wọ́n lọ́wọ́ ṣùgbọ́n kò rí ti ìdílé rẹ̀ wò rárá. Orí yẹn sọ.
4: Ǹjẹ́ ó ti wá ṣọ́ bí olùṣọ́ àgùntàn Bamba yìí rí?
5: Bẹ́ẹ̀ni dáadáa.
4: Ó dà báwo ló ṣe lè mọ̀ nígbà tí ọ̀run bá wọ̀ ọ́? Kí ni àwọn àmì tí o máa fi mọ̀?
3: Ní tèmi o, mo mọ̀ pé ọrùn ti wọ̀ mí nígbà tí mo bá ń bínú lórí nǹkan kékeré tí ò nídìí.
5: Bẹ́ẹ̀ tí ẹ rí, ó ń bínú bí àpáàrà. Ní tèmi, mi kì í sùn dáadáa. Mo sì máa ń ní oríṣiríṣi ìjàm̀bá bíi kí n máa kọlu ògiri, má fi mí rẹ̀yìn
3: o,
5: tàbí kí n máa gbàgbé nǹkan.
3: Ó ga fún ẹ. Ní tèmi o, mo máa ń ṣiyèméjì sí Ọlọ́run àti ìpè rẹ̀ nínú ayé mi.
5: Nígbà tí ọrùn bá wọ̀ mí, ó máa ń ṣe mí bíi kí n máa jẹun jẹun. Mo lè jẹ àwo ìrẹsì àti ẹ̀wà, ẹ̀fọ́, ẹja ńlá tán, kí ebi sì tún máa pa mí.
3: Ìyẹn ti ẹ̀ rọrùn láti gbàgbọ́ Stefano. Ní tèmi, ìdákejì ni oúnjẹ kò tilẹ̀ ní lọ lẹ́nu tèmi. Ní tèmi, ṣe ni wọn máa pa ìdílé mi tì, wọn kò sì fẹ bẹẹ rárá.
4: Ṣé kẹ̀mí ó sọ̀rọ̀?
5: Oya ṣáwo.
4: Ní tèmi, èmi máa ń bẹ̀rẹ̀ sí ní bínú sí àwọn tó bá bá ìrànlọ́wọ́ wá sọ́dọ̀ mi.
3: Wọ́n
4: máa ń fẹ́ farapamọ́ fún wọn. Báyìí ẹ jẹ́ ká ronú nípa ọ̀bẹ. Ẹ gbọ́, kí ni ó ṣe ọ̀bẹ tí a kò bá pọ̀n ọ̀bẹ?
3: Yóò kú lẹ́nu ni.
4: Lẹ́yìn náà wá ń kọ́.
5: Yóò máa nira láti fi gé nǹkan.
3: Ó dà
4: bí mo bá wá wá àyè pọ́n ń kọ́, kí ni yóò ṣẹlẹ̀ sí?
3: yóò tún ṣe gé nǹkan pẹ̀lú rọrùn.
5: bẹ́ẹ̀ ni
4: èèyàn ní pé àkókò tí mo wá lò láti pọ́n ọbẹ̀ yìí ǹjẹ́ mo fàkókò ìṣòfò bí.
5: rárá o yóò jẹ́ kí nǹkan kó yá fún ni ni.
6: bẹ́ẹ̀ ni
5: yóò mú kí iṣẹ́ rẹ rọrùn sí i ní jẹ̀mísì.
4: ìyẹn ni pé gẹ́gẹ́ bí ọbẹ̀ tó kú lẹ́nu yẹn àwa pàápàá nílò láti wá àkókò láti tọ́jú ara wa.
5: o ṣe ṣé ohun tó ń sọ ni wípé olùṣọ́ àgùntàn yẹ kí ó ní àkókò fún ara rẹ̀. mo rò pé ó yẹ kó fi ara rẹ̀ jìn ni.
4: stéfánù
6: ikú nìyẹn o.
4: wọ́n gbàgbé rántí tí jésù fúnra rẹ̀ sọ. ó ní ẹrù òun fúyẹ́ àjàgà òun sì rọrùn.
3: ìwà ni a máa dẹrù kí.
6: orí sọ o jẹ̀mísì sì rántí pé nígbà tí jésù àti àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ń ṣe iṣẹ́ ìránṣẹ́ sí àwọn ènìyàn tí wọn kò tilẹ̀ ní àsìkò láti fi jẹun jésù kó wọn lọ sí ibi tó dákẹ́ rọ́rọ́ fún ìgbà díẹ̀ láti sinmi.
3: ẹ má sì ṣe gbàgbé èlíjà o. ọlọ́run fún un ní oúnjẹ ó sì sọ fún un pé kó sùn. lẹ́yìn náà ó tún fún un ní oúnjẹ sí i ó sì tún sọ fún un pé kó tún sùn sí i.
4: nítorí èyí kọ́ kí ènìyàn yẹra díẹ̀ kó jẹun kó sì sùn ó jẹ́ ọ̀nà tó dára láti tọ́jú ara ẹni.
6: bẹ́ẹ̀ ni o.
4: sí àwọn nǹkan mìíràn tún wà tá a tún lè ṣe ni.
6: bẹ́ẹ̀ ni o jẹ̀mísì ní ìgbà mìíràn ìtàn tí mo gbọ́ lẹ́nu àwọn ẹlòmíràn máa ń bà mí lọ́kàn jẹ́ púpọ̀. nítorí náà mo ní obìnrin kan tó dàgbà díẹ̀ tí mo máa ń bá sọ̀rọ̀ ṣe ni yóò fetí sí mi tí yóò sì gbàdúrà pẹ̀lú mi.
4: ìwé galatia wípé ẹ máa ru ẹrù ara yín kí ẹ sì ti pa bẹ́ẹ̀ mú àṣẹ kristi ṣẹ. ìyẹn ni pé gbogbo wa nílò ẹnìkan tí a lè finú hàn.
6: bẹ́ẹ̀ ni
4: ẹni tí ó lè pa ohunkóhun tí a bá sọ fún mọ́ bí àṣírí.
6: bẹ́ẹ̀ ni
5: orí yóò sọ
3: tí ò ní máa rò kiri. bẹ́ẹ̀ ni
5: mo rò pé mo lè ran ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi lọ́wọ́ n ó bi olùṣọ́ àgùntàn mi bí mo bá lè máa rí ènìyàn lọ́sọ̀ọ̀sẹ̀ láti bá sọ̀rọ̀ pọ̀ àti láti gbàdúrà pẹ̀lú.
6: ó dára bẹ́ẹ̀.
4: bẹ́ẹ̀ gẹ́lẹ́ lórí àwọn ọ̀nà yìí jẹ́ ìwòye tó dára jọjọjọ. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o wípé ẹ̀ ń ronú nípa ṣíṣe ìtọ́jú fún ẹni tó ń tọ́jú wa lónìí.
6: amí
2: olùṣọ́ àgùntàn bámbà ń gbìyànjú láti ran àwọn tó ní ìrírí ìrora ọkàn lọ́wọ́ ṣùgbọ́n kí ni ìrora ọkàn gan-an? ìrora ọkàn a máa wáyé nígbà tí ènìyàn bá bá ara rẹ̀ ní ipò tí ènìyàn kò ní agbára láti yẹ ohun tí yóò ṣẹlẹ̀. ó lè jẹ́ látàrí ìjà tàbí àjálù tàbí ìwà ìṣeni ní ìṣekúṣe. ẹni bẹ́ẹ̀ a máa rí pé òun kò lè gbé ìgbé ayé mọ́ bíi ti tẹ́lẹ̀. ó lè máa ní ìmọ̀lára bíi pé kò tilẹ̀ sí ìrètí mọ́ pẹ̀lú ẹrù bíbà. iṣẹ́ lè wọ àwọn tí ń tọ́jú àwọn ènìyàn báyìí fúnra wọn lọ́rùn lóòótọ́ àmọ́ ó jẹ́ ìwà ọlọgbọ́n láti mọ ìgbà àti báwo ni a ṣe lè rí ìrànwọ́ gbà kí a bá lè tẹ̀síwájú láti máa ran àwọn ẹlòmíràn lọ́wọ́. bí ìwọ tàbí ẹnikẹ́ni tí o mọ̀ bá ń tọ́jú àwọn mìíràn tàbí tí iṣẹ́ wọn ti wọ̀ wọ́n lọ́rùn jọ̀wọ́ kàn sí ẹgbẹ́ bíbélì ní agbègbè rẹ. a lè sọ pọ̀ pẹ̀lú alámòjútó ètò ìwòsàn ìrora ọkàn. adarí rere mọ̀ pé láti ní àṣeyọrí nínú iṣẹ́ ìránṣẹ́ òun ní láti pín ojúṣe nínú bíbélì. mósè kọ́ ẹ̀kọ́ pàtàkì yìí lẹ́yìn tí àlejò kan ṣe àkíyèsí bí ó ṣe ń ṣiṣẹ́ rẹ̀. ẹ̀kọ́ tí mósè kọ́ náà lè ran àwọn olùtọ́jú lọ́wọ́ lónìí. ṣé o mọ ìtàn náà?
7: lẹ́yìn tí mósè darí àwọn ọmọ ísírẹ́lì jáde kúrò ní oko ẹrú ní íjíbítì tán ó darí wọn gba aṣálẹ̀ kọjá lọ sí ilẹ̀ ìlérí. bàbá ìyàwó rẹ̀ jẹ́tírò gbọ́ nípa èyí orí rẹ̀ wú ó sì rin ìrìn àjò lọ sínú aginjù láti rí mósè.
8: mósè ọmọ mi ìyìn ní fún olúwa ẹni tí ó gbà ọ́ là lọ́wọ́ farao àti àwọn ará íjíbítì nísinsìnyí èmi mọ̀ pé olúwa ju gbogbo àwọn ọlọ́run mìíràn lọ.
7: Ní ọjọ́ kejì, Jétírò ṣàkíyèsí Mósè lẹ́nu iṣẹ́ rẹ̀ láti òwúrọ̀ kùtùkùtù títí di ìrọ̀lẹ́, bí ó ṣe ń tẹ́tí sí tí ó sì ń parí ìjà àwọn ènìyàn.
9: Ìwọ nísùúrù nísùúrù ṣùgbọ́n jẹ́ kí Mósè gbọ́ eléyìí kì yóò jẹ́ kí omi jẹgbẹ́.
10: O rò bẹ́ẹ̀ dájúdájú o sì ní tìdílé wa ní àwọn ẹranko wọ̀nyí jẹ́
9: Mósè nígbà wo ni yóò kàn
11: mí. Jétírò, fetí sí ọ̀rọ̀, mo ní láti fetí sí gbogbo ọ̀rọ̀ wa, àwọn ìṣòro mìíràn sì lè gba ọ̀pọ̀lọpọ̀ wákàtí.
12: Mósè, ó dàbí pé ó ti rẹ̀ ọ́.
13: Ó ti rẹ̀ mí, Jétírò.
12: Èyí ṣe tó fi jẹ́ pé ìwọ nìkan ni ó ń ran àwọn ènìyàn yìí lọ́wọ́ láti dá síṣòro wọn. Wọ́n a máa dúró láti rí ọ láti òwúrọ̀ títí di ìrọ̀lẹ́.
13: Àwọn ènìyàn yìí máa ń wá sọ́dọ̀ mi láti béèrè nípa òfin Ọlọ́run ni.
12: Ó sì wá jẹ́ pé ìwọ nìkan ni adájọ́.
13: Jésù, èmi nìkan ni mo ní òye nípa òfin Ọlọ́run. Nítorí náà, èmi ni ó tọ́ sí jùlọ láti dájọ́ kí n sì máa parí ìjà.
12: Mósè, èyí kù díẹ̀ káàtó, o kò lè dáṣe iṣẹ́ yìí. Ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ tí o bá tẹ̀lé ìmọ̀ràn mi. O nílò láti wá àkókò láti kọ́ wọn ní òfin Ọlọ́run, kí o sì fi ohun tí wọn yóò máa ṣe láti gbé ìgbé ayé tó tọ́ hàn wọ́n.
13: Mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ, Jétírò, ṣùgbọ́n báwo ni o ṣe ṣe eléyìí?
12: Ohun tí o nílò láti ṣe nìyí. Yan àwọn adarí tó ṣe gbẹ́kẹ̀lé, tí wọ́n sì jẹ́ olótìtọ́, tí wọ́n sì bẹ̀rù òfin Ọlọ́run. Fi wọ́n ṣe alákòóso lórí ìpín àwọn ènìyàn 10,000, 100,000. Àwọn adájọ́ wọ̀nyí, wọ́n lè máa yanjú àwọn ọ̀rọ̀ ẹjọ́ kéékèèké. Wọ́n yóò máa gbé àwọn tó bá lágbára wá síwájú rẹ̀. Pínpín iṣẹ́ ni yóò mú kí iṣẹ́ yìí kó rọrùn sí fún ọ.
7: Mósè ṣe àmúlò ìmọ̀ràn Jétírò. Ó kọ́ àwọn ọkùnrin tí yóò máa ṣe ìdájọ́ lórí àwọn ẹjọ́ kéékèèké, ṣùgbọ́n wọ́n kó àwọn ẹjọ́ tó lágbára wá síwájú Mósè. Lẹ́yìn tí Jétírò ran Mósè lọ́wọ́ tán, ó dágbére fún ọkọ ọmọ rẹ̀, ó sì padà sí ilé rẹ̀. Irú ìmọ̀ràn ńlá wo la rí nínú ìtàn Bíbélì yìí? A ní láti kọ́ àwọn mìíràn kí a sì ya ojúṣe fún wọn. Kódà, Jésù kò retí pé kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dágbé ẹ̀rù. Rántí bí ó ṣe rán wọn jáde ní méjì méjì. Lẹ́ẹ̀kan sí, ẹ fetí sí ìjíròrò nípa ìtàn yìí.
4: Stéfánù, ṣẹ́tàn iná ló mú ọ tó fi ń wò báyìí.
5: Ìtàn yìí lágbára púpọ̀ Jimisi.
4: Nítorí náà, nínú ìtàn yìí, ẹ jẹ́ ń bí yín, kí gan ni ìṣòro Mósè?
6: Mósè lérò pé òun ní láti wá ojútùú sí ọ̀rọ̀ gbogbo ènìyàn.
5: Bẹ́ẹ̀ ni, àwọn ènìyàn náà sì ti pọ̀ jù fún un láti ràn lọ́wọ́.
6: Bẹ́ẹ̀ ni o, Stéfánù. Ó sì wá di pé agara ń dá a nígbẹ̀yìn rẹ̀.
3: Kò tiẹ̀ wá ní àkókò kankan fúnra rẹ̀. Èmi ti ẹ̀ wòye pé ó ti bẹ̀rẹ̀ sí ní ìrunú sí gbogbo àwọn ènìyàn wọ̀nyí. Pẹ̀lú gbogbo ìṣòro wọn.
6: Ta ni ó bá sọ̀rọ̀ nípa ìṣòro rẹ̀ yìí?
5: Kò gúgú sí.
4: Ìbéèrè tó dára nìyẹn, Magdalene. Gbogbo wa la nílò ènìyàn tí a lè bá sọ̀rọ̀, pàápàá jùlọ tí a bá ti ń gbọ́ àwọn oríṣiríṣi ọ̀pọ̀ ìtàn búburú. Kí wá lo rò pé fà á tí ọ̀pọ̀ àwọn olórí kì í fi fẹ́ fa iṣẹ́ lé, àbí kí wọ́n pín iṣẹ́ pẹ̀lú àwọn ẹlòmíràn gan?
6: Ní tèmi, nǹkan tèmi rò ni pé àwọn mìíràn fẹ́ kí ojú kó wà lára wọn. Wọn kò sì fẹ́ kí àwọn ènìyàn wọn lọ sọ́dọ̀ àwọn ẹlòmíràn fún ìrànlọ́wọ́.
3: Àbẹ́ẹ̀ rí. Ṣùgbọ́n bákan náà, ní ìgbà mìíràn, àwọn ará ṣọ́ọ̀ṣì kò ní lọ bá ẹlòmíràn yàtọ̀ sí olùṣọ́àgùntàn náà.
5: Torí náà, olùṣọ́àgùntàn nílò láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé àwọn mìíràn wà tí wọ́n lè ràn wọ́n lọ́wọ́.
6: Ṣùgbọ́n àwọn olùṣọ́àgùntàn mìíràn, wọ́n gbà pé Ọlọ́run dá pé wọ́n nìkan síṣẹ́ ìránṣẹ́ ni. Nítorí náà, wọ́n gbàgbọ́ pé àwọn nìkan ni àwọn yẹ fún iṣẹ́ náà.
3: Ọrùn lè wọ̀ wọ́n ṣùgbọ́n nígbà mìíràn náà àwọn ẹlòmíì wọ́n lè ṣe àwọn nǹkan yìí wọ́n kàn nílò àǹfààní ẹ̀ ni.
5: Bẹ́ẹ̀ni àwọn ọ̀dọ́ kan nínú ìjọ lè di adarí.
6: Bẹ́ẹ̀ni
5: ìyẹn bí àwọn olùṣọ́ àgùntàn yóò bá tọ́ wọn sí ọ̀nà.
3: Ó bá tán.
4: Kò kúkú sí rọ́ńbẹ̀ ní báyìí ìwọ ronú po tiẹ̀ ǹjẹ́ o ní àwọn ojúṣe tí o lè fà lé àwọn mìíràn lọ́wọ́ bí tí wọ́n lè ṣe fún ọ.
5: Mo ní o mo ní o mọ̀ pé mo jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi mo sì lè fún àwọn olùrànlọ́wọ́ mi ní ojúṣe sí i bóyá wọ́n lè má lè ṣe dáadáa tó bíi tèmi ní ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n mo ní láti gbé ìgbésẹ̀ akin yìí bó tilẹ̀ jẹ́ pé ewu díẹ̀ wà níbẹ̀.
3: Stefano ìwọ ló ti ẹ̀rù bẹ́ẹ̀ wọ́n tilẹ̀ lè ṣe dáadáa jù ọ́ lọ.
6: Ó rí bẹ́ẹ̀ sọ.
5: Kí ni wọ́n wàá máa ṣe.
4: Má tiẹ̀ ṣèyọnu Stefano ohun púpọ̀ ló wà láti ṣe ó mọ̀ Ọlọ́run lè pè ọ́ sí àwọn ipò mìíràn tí o kò tiẹ̀ lérò rárá.
5: Òótọ́ ni.
6: Ní tèmi mò ń darí ẹgbẹ́ àwọn obìnrin kan ṣùgbọ́n mi sábà ní àsìkò láti bá gbogbo wọn sọ̀rọ̀ lọ́kọ̀ọ̀kan. Mo mọ obìnrin kan tí mo lè dá lẹ́kọ̀ọ́.
3: Tèmi tiẹ̀ yàtọ̀. Ọ̀dọ́ ni mí. Mi ò nídìílé bẹ́ẹ̀ mi ìlọ́kọ pàápàá.
5: Mo jẹ́rì ẹ.
3: Mo lè fi ara mi sílẹ̀ láti ran àwọn adarí nínú ìjọ mi lọ́wọ́.
6: Ọ̀kárẹ̀.
3: Tí kò fi ní jẹ́ pé ọwọ́ wọn yóò kún tàbí kọrùn wọ̀ wọ́n pẹ̀lú àwọn ojúṣe wọn.
5: Ìwọ Rebecca ṣó o jẹ́ olótìtọ́ tó ṣe gbẹ́kẹ̀lé báyìí.
3: Ṣó o mọ̀ ni bẹ́ẹ̀ gẹ́lẹ́ bí mo ṣe jẹ́ bẹ́ẹ̀ náà.
4: Ó dáa o. Stefano Rebecca Magdalene. Ṣé ẹ mọ̀ pé ó wá yẹ ká dúpẹ́ lọ́wọ́ Jethro fún ìmọ̀ràn dáadáa. Eléyìí tó fún Mose ní àwọn ọdún tó ti pẹ́ pẹ́ pẹ́. Àwa gan náà ti di alábùkú fún lára àbẹ̀wò rẹ̀.
6: Bẹ́ẹ̀ni.
2: Bá bìkítà fún àwọn ẹlòmíràn Ọlọ́run kò fẹ́ kí ọrùn wọ̀ ọ́ Jésù yóò ràn ọ́ lọ́wọ́ láti gbé ẹrù náà kí o bá lè ní ìsinmi kódà bí o ṣe ń ṣiṣẹ́ láti ran àwọn mìíràn lọ́wọ́ ṣàfetísí ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé Matthew orí 11 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 28 sí ẹsẹ̀ 30 ẹ wá sọ́dọ̀ mi gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ tí a sì di ẹrù wíwulé èmi ó sì fún yín ní ìsinmi ẹ gba àjàgà mi sí ọrùn yín kí ẹ sì kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi nítorí oníwà pẹ̀lẹ́ àti onírẹ̀lẹ̀ ọkàn ni èmi ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín nítorí àjàgà mi rọrùn ẹrù mi sì fúyẹ́.

ọ̀rẹ́, ǹjẹ́ ò ń ní ìmọ̀lára pé ò ń gbé ẹrù tí ó wúwo bí? Ǹjẹ́ o nílò ẹni tí o lè bá sọ̀rọ̀ tàbí ẹni tí o lè gbàdúrà pẹ̀lú rẹ? Jọ̀wọ́ kàn sí wa ní ẹgbẹ́ Bíbélì ní agbègbè rẹ. Kí Ọlọ́run kí ó bùkún yín.

0: káàbọ̀ padà ẹ̀yìn ara lé sórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé àkòrí mi òun náà ni à ń mú lónìí, eléyìí tí ó sì ń sọ̀rọ̀ nípa títọ́jú àwọn tó ń tọ́jú ẹni. Care for the caregiver, òun náà ni àkòrí wa eléyìí tí a tún mú lónìí yìí. Pẹ̀lú eré oníṣe eléyìí tí ẹ sì gbọ́ yìí tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀, mo lérò wípé ẹ ti rí ẹ̀kọ́ kan tàbí méjìdínmú nínú rẹ̀. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwa tó bá jẹ́ wípé iṣẹ́ tá a gbélé wa lọ́wọ́, bóyá iṣẹ́ ìránṣẹ́ wa ká tọ́jú èèyàn ni, ó lè jẹ́ nípa ti ara, ó lè jẹ́ nípa ti ẹ̀mí, ṣùgbọ́n tí àwa gangan tá a ti gbàgbé ara wa, ọ̀pọ̀lọpọ̀ gan ló tẹ máa ń wò wípé pastor ṣáàní láti gbàdúrà fún pastor ni, ẹlòmíì máa wò pé doctor leléyìí ó máa tọ́jú ara ẹ, ẹlòmíì lè wò pé a fún ẹni yìí lẹ́bùn láti gbàyàn níyànjú bóyá nípa ìgbéyàwó ni, nípa ìgbé ayé ẹni ni, nípa bá a ṣe ń bímọ, nípa bá a ṣe ń tọ́jú ilé ẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Táwọn máa wò wípé àwọn gangan kọ́ wọn nílò gbogbo eléyìí rárá, kò rí bẹ́ẹ̀. Òun náà ni àwọn ẹ̀kọ́ eléyìí tá a sì ti rí kọ́ nínú eré oníṣe. Òun náà ni mo sì fi ń kẹyìn káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí. Temilade Aloko, òun náà lorúkọ ti tèmi. Èmi náà sì ni atọ́kùn yín lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà. Ẹ wá lè pè wá sórí 091-6188-7383. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ tí yín leléyìí tẹ́ mọ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí, aago mẹ́rin sí aago márùn-ún ó ku ìṣẹ́jú 4 to 4:45 p.m. ní ìkànnì Splash FM 105.5. òun náà ni ètò yìí ló ti máa ń wáyé. Bàbá wa Pastor Daniel Fárìndé wọ́n sì ti wà ń kalẹ̀. Ẹ bá mi kí àwọn ara lé.
1: Ẹ̀yin ara lé, mo kí yín ẹ kú dédé àsìkò yìí o. Lágbára Ọlọ́run, ẹ̀mí mọ́ yóò mọ wà pẹ̀lú wa o.
0: Àmì. Àwọn ìbéèrè bíi mélòó kan eléyìí tí ó jẹyọ nínú àkòrí wa yìí, òun náà ni a fi bẹ̀rẹ̀ fún bí ọ̀sẹ̀ méjì sí náà la sì tún fi sílẹ̀ láti fi sọ̀rọ̀ nípa àkòrí yìí tó ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè tọ́jú àwọn olùtọ́jú ẹni. A jẹ́ kí kọ́kọ́ bẹ̀rẹ̀ wípé kí ló dé tó fi jẹ́ wípé ó ṣòro láti jẹ́ olùtọ́jú ẹni.
1: Gbogbo nǹkan ló ní kíkọ láti mọ tọ́jú èèyàn gẹ́gẹ́ bí dókítà ni o, gẹ́gẹ́ bí agbaninímọ̀ràn ni o, ó jẹ́ n tí ó yẹ kí èèyàn mọ tó ń fẹ́ ṣe. Nǹkan àkọ́kọ́ tó jẹ́ ó ṣòro ni pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ń fẹ́ kóyàn mọ́ra tí ò dẹ̀ ní ẹ̀bùn ẹ̀ ni láti máa tọ́jú gbogbo èèyàn kó kó èrò púpọ̀ mọ́ra. Ìkejì ni wípé ẹni tó máa kóyàn mọ́ra á jẹ́ ẹni tó lè fi ọ̀rọ̀ èèyàn pátá tó ṣe fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ confidentiality tí ì ṣe pé yóò lọ máa sọ gbogbo tán bá sọ fún níta. Ìkẹta ni wípé ẹni tí ó ń tọ́jú ènìyàn fún ìwọ tó mọ̀ pé o kọ́ṣẹ́ ìwòsàn o ló ń fún ní ìmọ̀ràn. Ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ Ọlọ́run ló máa ń ṣe àṣìṣe yìí. Àìsàn míì tí kì í ṣe ti ẹ̀mí wọ́n mọ̀ fi ẹ̀mí treat ẹ̀, èyí tó jẹ́ ti ara tó yẹ kán gbé lọ sí hospital wọn ò ní jọ ń tètè lọ sí hospital. Àìmọ̀kànmọ̀kàn ló sábà máa ń fa eléyìí. Ó máa ń ṣòro fún èèyàn láti tọ́jú ẹlòmíì tí òun gan ò bá tọ́jú ara ẹ̀. Ní tó máa ń tún ṣẹlẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì pàápàá àwọn ìránṣẹ́ Ọlọ́run nìkan wọn ì gbà kẹlòmíì bá wọn ṣiṣẹ́. Fún àpẹẹrẹ nísìnyí, a fẹ́ rí wòlíì. Bí ìjọba ṣe ń gbòòrò sí ló yẹ kí wòlíì ó pọ̀ sí. Ìgbà tí ọmọ ìjọ wà ní bí 30 wòlíì kan lè mọ rí wọn, tán bá ti ń lọ bí 500 tí wòlíì kan máa rí wọn. Yóò ṣe rẹ̀ léṣe gẹ́gẹ́ bí eré oníṣe tá a gbọ́ yẹn. Ẹ̀rí mọ́ ṣe fún Mósè ní ìmọ̀ràn wípé kó fara balẹ̀, kó mọ̀ dání kan mọ́ kó wo wàhálà àwọn ọmọ Ísíráélì, kó mọ̀ dání kan mọ́ kó mọ́ra, kó máa wá àwọn àgbààgbà kán máa ba ọdẹ ẹjọ́ kéékèèké, àwọn ẹjọ́ ńlá ńlá ni kán máa kó wa ba. So ó máa ń ṣòro fún èèyàn láti jẹ́ olùdámọ̀ràn caregiver tí òun gan pàápàá tí ò bá lálàáfíà tí ọkàn rẹ̀ ò bá balẹ̀. Wọ́n ní tí èèyàn bá ní lèèyàn lè fi tọrọ fẹ́lòmíì. Mo gbà ládùúà ẹ̀mọ yóò mọ kọ́ wa mọ́ ṣe. Gbogbo adáde ń ṣiṣẹ́ ìránṣẹ́ yìí, ẹ jẹ́ ká mọ̀ pé kò síṣẹ́ tó wà tí ò ní dánilẹ́kọ̀ọ́. kò sí iṣẹ́ tó wà tí ò ní ìdánilẹ́kọ̀ọ́ ẹ lè kọ́ lọ́dẹ lómi then èèyàn gbọ́dọ̀ ní olùbádámọ̀ràn mi tí ó máa bá sọ̀rọ̀ lórúkọ jésù agbára yóò mọ wà pẹ̀lú wa o.
0: àmì àmì ní orúkọ jésù ṣùgbọ́n báwo ni àwọn olùtọ́jú ẹni yìí báwo làwọn náà ṣe lè tọ́jú ara wọn dáadáa.
1: Bẹ́ẹ̀ni àkọ́kọ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run jésù kọ́kọ́ sọ fún wa ni pé ká wá sọ́dọ̀ òun gbogbo ata báwọn ṣe wàhálà òun ó fún wa ní ìsinmi ó ní ká gba àjàgà òun kò sọ pé iṣẹ́ tá à ń ṣe rọrùn òun náà mọ̀ pé kò rọrùn ó ní ó fúyẹ́ òun ó fún wa ní ìsinmi. Pétérù kínní orí karùn ẹsẹ̀ keje ó ní ká kó gbogbo ìṣòro cast all your burden unto Christ ká kó tọ jésù lọ. Ọlọ́run dẹ̀ máa ń tọ́jú ẹnì kọ̀ọ̀kan ìtótó tẹ̀lé ni wípé ó yẹ kí gbogbo ìránṣẹ́ ọlọ́run kó ní àkókò tí ó máa yẹra ìsọ́tọ̀ tí ó fi sinmi físíkálì kì í ṣe kéèyàn sinmi kéèyàn gbọ́lúdé kó kúrò níbi iṣẹ́ tó bá lọ sí ìlú ibòmíì kó lọ sinmi ńbẹ̀ kéèyàn ní àkókò tó yẹ kó fi sinmi tó bá sinmi dáadáa á lè padà wá kéèyàn ní àkókò láti jẹ oúnjẹ tó dáa kì í ṣe gbogbo ẹ̀ náà ní ààwẹ̀ torí ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run míì ní mọ́ṣẹ́rẹ́ léṣe tí ń farawé tí ààwẹ̀ yóò di àìsàn sí lára ààwẹ̀ ó poríṣiríṣi tọ́lọ́run bá níkẹ́nìkan gbà wẹ̀ 40 days láìjẹ́ láìmú ní bíbélì déédéé tó bá ní tìwọ náà kò gba 100 láìjẹ́ láìmú déédéé tó máa fi rọ̀ ẹ́ lọ́rùn àmọ́ má ṣe àfarawé pé mo gbọ́ pé ẹ̀rẹ́ reverend báyìí àwẹ 70 days lógbà tó fi dáa fún mi tó fi rógolò ìwọ náà fẹ́ gbà téèyàn bá para ẹ̀ lójijì àwọn ọ̀run ó dá lẹ́jọ́ gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́jú ènìyàn èèyàn gbọ́dọ̀ tọ́jú ara ẹ̀ dáadáa kó jẹ́ kí ara wọn kó ní àlàáfíà lórúkọ jésù ẹ̀mí kẹ́mi ò ní rí wa gbé ṣe o àwọn agbára òkùnkùn wọn nítàn wá jẹ o gbogbo àwa tí à ń wúlò fún ọlọ́run ló yẹ ká ní ọ̀nà tá a fi mọ tọ́jú ara wa.
0: Ẹ ṣeun kan òun náà lẹ ti gbọ́ yìí ẹ̀yin ara lé má tọ́jú èèyàn kò wá gbàgbé ara títí ẹ ìlera tẹ náà ṣe pàtàkì ìmójútó ẹ̀mí títí ẹ náà kọ́ ó ṣe pàtàkì àti ẹ bá ń gbọ́ wa tẹ fẹ́ dá sí ètò ẹ lè pè wá sórí 0916188-7383. Bákan náà kí ló dé tó fi ṣe pàtàkì láti rí wípé à ń yan iṣẹ́ fún àwọn ẹlòmíì tá a ní wa gbogbo iṣẹ́ tá a ní wà má yà pé èmi nìkan mo lè ṣe ẹlòmíì ò lè ṣe kó tẹ́mi lọ́rùn nkankan kí ló dé tó fi ṣe pàtàkì láti yan iṣẹ́ fún àwọn mi.
1: Ẹ ṣe eléyìí gan-an ló jẹ́ ohun tó jẹ́ kókó iṣẹ́ ìránṣẹ́ gbogbo iṣẹ́ ló dẹ̀ wà ńbẹ̀ ẹni tó dá lé iṣẹ́ lẹ̀ torí mo máa ń sọ tán bá ní caregiver tó ń tọ́jú èèyàn ó bẹ̀rẹ̀ láti orí òbí nínú ilé tó bí ọmọ tó ń tọ́jú wọn yorùbá ní ẹnìkan ní bímọ gbogbo ayé níbà ní wò ó níbà ní tọ́jú ẹ̀ ó ṣe pàtàkì kí èèyàn pẹ́lòmíì tí iṣẹ́ bá gbòòrò tán tí ìjọba gbòòrò tán ẹ̀mí ìfẹ́ mọ́ dárúkọ àwọn ìjọ tó ní ẹ̀ka tó pọ̀ káàkiri so tí ìjọba gbòòrò tán kò ṣeé ṣe kó jẹ́ pẹ́ nìkan oṣù ni ó mọ̀ rí wọn kò ṣeé ṣe kó jẹ́ pẹ́ nìkan ni ó mọ̀ wàásù ní gbogbo ẹ̀ka wọn ó gbọ́dọ̀ ní ẹlòmíì ní tó kàn jẹ́ pàtàkì ńbẹ̀ ni pé a gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kọ́ àwọn yẹn ní ẹ̀kọ́ tó jẹ́ ìmọ̀ ìjìnlẹ̀ tó jẹ́ pé wọ́n lè mọ ṣiṣẹ́ yẹn bí oníṣẹ́ ṣe bó ṣe fi iṣẹ́ sílẹ̀ ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan kó yọ̀ǹda sílẹ̀ eré oníṣe tá a gbọ́ yẹn ẹ rí mọ̀ pé ìránṣẹ́ yẹn làbámbà ó ti gbéṣẹ́ yẹn rù tó jẹ́ pé iṣẹ́ yẹn wọ̀ lọ́rùn kò rójú gbọ́ ti ilé ẹ̀ kò rójú gbọ́ ti ẹbí kò rójú gbọ́ ti ẹnikẹ́ni tí iṣẹ́ yẹn bá ti gbòòrò tán tó pọ̀ sí ó di dandan kí a fi àyè lẹ̀ kò ṣe jésù kristi fún ara rẹ̀ gan bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ ló ti ń wá àwọn tí ó ràn lọ́wọ́ kò tiẹ̀ jẹ́ kó pẹ́ púpọ̀ ló ní àwọn ọmọ ẹ̀yìn 12, 3 70 ó pọ̀ nígbà tó kù láyé tán wọ́n di 3000 láyé ìsìn ọlọ́run nìkan ló mọ iye àwọn onígbàgbọ́ mo gbàládùá bá a ti ń tẹ̀síwájú ní ìgbàgbọ́ bí iṣẹ́ ìránṣẹ́ ti ń gbòòrò sí emi mo yo mo be wa nse o a de ni sise o
0: ami ni oruko Jesu kini awon apere eleyi ti a le ri ninu bibeli to nse afihan re wi pe olorun nife awon ti o nse itoju eni be na lolorun na se itoju won to si tun pese fun won se le fun wa ni awon apere na sinu bibeli
1: e lati bere Genesis de ifihan lo wa olorun ngbo to pe Adam o be nise o de fi oluran lowo o fi ti legbe ninu iwe awon oba oba kini ori kokan di logun 19 olorun be elija nise won toju e nigbati ni ori keta di logun to gba to di so pe eyan ma mu gan papa won ofe sile won pese unje fun won toju e olorun ki be eyan nse ko fi aje eyan ninu irin ajo Jesu Christi ninu we mark ori kefa ese 30 si ikejile ni 30 Jesu Christi o ko awon mo eyan o ko won soto o pese fun won o fun won lounje won jeun won se gbogbo e ninu we Timothy keji ori keji ese keji Paul o so fun Timothy pe Timothy ma ko awon eniyan ti o ba o sise o gbe se ranse le lowo te ba de wo gbogbo se ranse Paul lo lo kakiri to nwa sukiri gbogbo ibi kokan lo fi eyan si lati mo sise yen ninu we Matthew ori kokanla ese keji din ni 30 Jesus so fun wa wi pe e wa sodo mi bu en te nse wahala kiri ohun fun wa ni isinmi ajaga un rorun eru n si fuye so olorun o fi ise iranse lewa lowo lati fi ya je wa amo bi olorun se to se ntoju eni kokan bo se nse fun eni kokan to nse fun eni kokan awon olorun mo pe a se lase yori bi enikan ba de tin sise lo nigbati Mose kuro o gbese fun Joshua nigbati Joshua kuro o gbese fun awon onidajo be na nigbati won lo Elijah won ni Elijah wa simi amo fi elomi idipo e gbogbo wa la gbodo ni lokan lati ma gbianju lati weni ta ko ti o ba wa sise iranse yen bi o se ye igba lo bi erere baba ni a ma pe 500 years laye mi mo itolorun fun yin baba de ti to be ise iranse gbodo tesiwaju ise nu le gbodo si tesiwaju omo ta ba bi ni le o gbodo dagba ko na tu te ko ba ni gbogbo ona ta tin toju eniyan agborun ni fi wa sile o
0: ami ni oruko Jesu o na le ti gbo yi eyan ara le ti se itoju awon to ntoju eni eleyi na lo si se pataki fun opopolopo wa awa iya to je pe awa ise moya ba eni lopopolopo igba o ti ye ko mo ko da wa ko mo foso fun re ko ma so ko ni fo mo ko ni se obeyen dun ko ni se kini dun kini ko jimi ni igba kan jimi ni igba ti o ba se rara bo lo se fe mo se eleyi ki se nipa ti emi nikan tabi nipa ti ilera tabi nipa ti awon ti agbe ise ile lowo gangan lati ma se itoju eni awa na fun rara wa ni ona kan tabi ikeji ninu ile wa a wa lara awon to nse itoju elomi iya o ntoju omo o ntoju oko o ntoju ebi o nse gbogbe igbawo gangan la ni simi awa ta wa layi ka won boya wo oko ni iwo omo ni kini ran lowo te nse fun ru eni bayi lati firi wipe looto awa na ntoju won loruko Jesu a ni ku senu ise o
1: amen
0: wala oni pa wa o loruko Jesu to ibi na ni yo moroke si loni lori eto iwosan irora okan pelu akori eleyi ta sese mu ti o nso nipa titoju olutoju eni sugba se le pe wa sori number ye 091 6188 7383 fun amoran kokan boya fun adura ni boya fun amoran ni boya fe fi oro lo wa boya nkan kan ru yin loju boya yin ti e ni oro to wuwo lokan yin te re eyan lati baso elanfani lati pe wa sori number yi opopata ki lowo baba wa pastor daniel farinde eba mi dagbere fun ara le
1: eyan ara le e se o ara lo se to nbo
0: tọ Temilade Aloko òun náà lorúkọ ti tèmi ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lọ́sẹ̀ tó ń bọ̀ lago mẹ́rin sí ago márùn òkú ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún 4 to 4:45 p.m. lórí ètò ìwòsàn ìrora ọkàn láti ọwọ́ ẹgbẹ́ bíbélì ti Nàìjíríà tí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn láti jọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dàbọ̀.

0: Arena, nourishing minds, sharing happiness for 50 years.
1: Arena, you not silly me. Hello, la watch, you not silly me.
2: Ọ̀pọ̀lọpọ̀ bùkátà la fẹ́ gbọ́, ṣùgbọ́n bí ẹ̀dá ò bá ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù. Owó gan-an lọba ọgbọ́n. Ọgbọ́n.
3: Akábala tó jẹ́ kí n máa bò ní lágbára.
2: Ó yá wá jẹ́ kí n já ẹ sí. Já ẹ sí. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé tó gbóná gbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ̀ pẹ̀lú òótọ́ ọ̀nú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní 1,150,000 naira wà fún jíjẹ, àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fà sẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú rírẹ́ lálákọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ìlàjẹ̀lú FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó website www.cashier.ng. Mídìẹ́ Cashport ní jù. Àkókò ìyípadà rere rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀. Káàṣì ẹ̀.
4: Lóòótọ́, owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o, nílé ìtajà Foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀. Jumjumjum promo látọjọ́ Jimọ̀ ọjọ́ 24 oṣù kẹfà sí Sunday ọjọ́ 5 oṣù keje. Búrẹ́dì Sunfresh pẹ̀lú mílò 20g ẹ̀yọ 5 ní báyìí ó ti di 1,069 naira, ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀. Golden Penny Spaghetti 500g pẹ̀lú ẹyin páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira. Ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator, washing machine, 20 gas cooker, gbogbo èèyàn tó ń fẹ́ oúnjẹ aládùn, chicken àti rẹsì 2,500 naira, double sausage shawama pẹ̀lú pepsi 3,600 naira, àbí chicken and chips pẹ̀lú pepsi 5,000 naira péré. Àjẹmánú náírà 61 naira ló wà lórí Lipton Ice Tea 40 cl pack of 12 pẹ̀lú 4,199 naira péré. Pepsi, Mirinda àti 7-Up 60 cl pack of 12 pẹ̀lú 4,079 naira yàtọ̀ sí 4,548 naira tó wà tẹ́lẹ̀. Kàn sí ẹ̀ka ilé ìtajà Foodco látàsìkò ìlọ títí ọjọ́ 5 oṣù keje. Ilé ìtajà Foodco ẹ̀dínwó jùlọ lórí gbogbo ọjà ló wà ń bẹ̀.

0: Charlotte Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlotte is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlotte from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlotte is endorsed by the Nigerian Medical Association.
1: Ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjì.
2: Ayé adùn bí oyin, adùn bí oyin sẹ́.
3: Yorùbá yorùbá yorùbá.
1: Fún àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo
4: splash
1: àmínà àdẹ̀tún badmus mọ́tfàlà ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni nífà ájì níbi tí ó ti máa jẹ̀gbálágùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdẹ̀tún badmus. Ó máa ṣerégedé.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update fún yẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn. Màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Limit 100 MTN.

0: Comfort pẹ̀lú ẹran àgbò tó sẹ̀nẹ̀ nǹkan ẹ̀. Káṣe ẹlẹ́yinjú àánú ti a.
1: Ọmọ má lọ fà tí káṣe bá ti ṣàdéhùn ó máa sẹ́ẹ̀tì yẹn. Ní báyìí àsìkò ti tó láti gbẹnu sí mid-year
2: cashball
1: nínú oṣù kẹfà yìí. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà àádọ́ta náírà 50 million naira ni àwọn olóríire tó lé ní 60 tún máa fi ṣe ìfàjẹ ní gbogbo ọ̀sẹ̀. Ọmọ ìyá má lẹ bọ́dì mọ́lẹ̀.
0: Gbé bọ́dì ẹ̀.
1: Àǹfààní wà fún ẹ láti gbọpẹ́ lórí gbogbo games wa tó bá ta tó bá ṣe ta sí. Ní wàá ṣe gbẹnu sí sí o. Wednesday June 24 yìí máa tún pọ̀ létí gan pẹ̀lú ṣẹkẹ̀dúgbẹ owó lọ́tún lọ́sì. Lórí Splash FM, *347*1004#. Lórí Ládélú FM, *347*1004#2#. Tàbí lórí wẹ́bsáìtì wa www.cashier.ng.
0: Pẹ̀lú mid-year cashball tí ní oṣù kẹfà yìí, àsìkò oríire mi ò dé. So ti káṣíẹ̀, ọmọ mo ti káṣíẹ̀.
3: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sípẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
4: S-E-L-A-R-R-I-E. Sálárì.
3: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sípẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sípẹ́ẹ̀lì turmeric.
5: T-U-R-L-E-R-I-C turmeric.
3: Ẹ káre, fa ní ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
6: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti ata-ilẹ̀ pupa olùyípadà ayọ̀.
7: Òkè Ìbàdàn lẹ́ ń gbọ́ lórí Splash 105.5 FM.
8: Ẹ káàbọ̀ padà ẹ̀yìn aráalé, gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé àwọn àlejò mi lónìí lórí ètò òkè Ìbàdàn, àwọn tó jẹ́ wípé tẹ bá jókòó, ẹ ní fẹ́ dìde ìṣẹ́jú àyà kan kẹ mọ́ gbọ́rọ̀ lẹ́nu wọn ni. Àwọn ni àlejò mi lónìí lórí ètò òkè Ìbàdàn. Àlejò mi náà sì ni Alhaji Chief Abdulaziz Ọlálékan Akékaka lójú ogun. Tẹ bá ń gbọ́ Akékaka lójú ogun, ẹ̀yin náà ẹ ti mọ̀ wípé ẹni ńlá ni mo gbà lálejò lórí ètò lónìí. Bàbá wa kẹ́ ẹ pẹ́ o, ẹ káàbọ̀ sórí ètò òkè Ìbàdàn. Ẹ bá ń kí àwọn ará ilé.
9: Ẹ kúlé ẹ̀yin ara ilé o, ṣe dáadáa la bá lé o.
8: Dáadáa ni. Mo fẹ́ràn ohun yìí púpọ̀ bàbá. Ó ké kaká tó tọ́ ń ṣe lójá tó. Táwọn èèyàn bá ń gbóhùn yín nínú ilé wọn ni mọ̀ wípé àgbàlagbà báyìí ni yín. Ṣára lè bàbá.
9: A dúpẹ́ o.
8: Ẹ sì kú ọ̀rọ̀ ìlú yìí.
9: Alhamdulillah.
8: Ẹ pẹ́ fún wa lágbára lọ́wọ́ Elédùmarè.
9: Àmì o.
8: Gbogbo iṣẹ́ rere tẹ́ ti ṣe sílẹ̀ kò ní bàjẹ́ lójú yín.
9: Àmì o.
8: Bẹ́ẹ̀ bá lọ tán náà kò ní bàjẹ́ lẹ́yìn
9: yín.
8: Ìdàgbàsókè tẹ́ ń fẹ́ fún wa àti fún orílẹ̀-èdè Nàìjíríà àti fún ìlú Ìbàdàn yóò mọ lọ bẹ́ẹ̀ ní lágbára lọ́wọ́ Elédùmarè. Ẹ káàbọ̀ sórí ètò. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín wípé àwa máa ń ṣayẹyẹ àwọn èèyàn kàǹkàkàǹkà bíi tiyín báyìí. Gẹ́gẹ́ bí ìlú Ìbàdàn náà sì ṣe jẹ́, tá a bá ní ká wò ní gbogbo àgbáyé, ẹ rí wípé kò sí ìlú tá a lè fi wé ìlú Ìbàdàn. Mo sì mọ wípé ọmọ bíbí ìlú Ìbàdàn ni yín. Ẹ jẹ́ wá kọ́kọ́ bí yín léèrè báyìí ná bàbá wípé bóò ni ìlú Ìbàdàn ṣe jẹ́ sí yín gangan.
9: Ìlú Ìbàdàn wọ́n bí mi sí. Gẹ́gẹ́ bí ọmọ Ìbàdàn. Àmọ́ gbogbo àwa tá a wà ń lu Ìbàdàn. Ibì kan la ti wá.
8: Ibonu bàbá.
9: Ilésà la ti wá.
8: Gbogbo wa pátápátá wà ń lu.
9: Rárá o, onkuluku wa yorùbá wọ gírí wa ni a. Àmọ́ ìyá bàbá wa, àwa ọmọ ibòmí Ìbàdàn ti a bí a sí lọ.
8: Ǹjẹ́ wa lè sọ bí ìgbà kékeré yín ṣe rí fún wa? Irú àwa tá a jẹ́ bí ọmọ ọmọ fún yín yìí tó jẹ́ wípé tẹ bá ń sọ fún wa bí ìgbà tá à ń gbọ́ eré òṣùpá lálẹ́ ni tọkàn wò mọ dáfun tòló pé kí ló tẹ̀mí inú òkùnkùn wáyé ńgbà tán bí àwọn bàbá kí làwọn tẹ fi jẹ̀gbàládùn gba ìwé yín.
9: Ìgbà náà ìgbàládùn la lè pé ni ìgbà náà ìyá ni.
8: Ìyá bíi bò bàbá.
9: Ṣé bí ọmọ sí ebi wọ́n lè fún ní 100 naira o lè pé kò tó ń ná. Láyé ọ̀nìní. Ọ̀nìní bí a bá fún alọ́nìní méjì. Ọ̀rà gbámbẹ̀ ọ̀rà wò ń bẹ̀ ní tọ́jẹ. Ṣé a lè fún ọmọ ní bóyá láti ẹ̀ lè fún ọmọ ń tọrọ nísìn. Àbí
8: kò tí ẹ̀ sí mọ́.
9: Ojúbà wà rí láyé ọ̀nìní. Àbí.
8: Kí làwọn kan tẹ fi ṣeré gẹ́gẹ́ bí ewé nígbà náà lọ́hùn.
9: Ṣé tá a fi ṣeré.
8: Bẹ́ẹ̀ni.
9: A máa ta kẹ̀kẹ́ kí. Ngbọ̀ ya ni kẹ̀kẹ́ bọ́lú gídé. Kí ni mọ́tò tí a máa ṣe wọn. A máa ta. A máa gbolo.

Ade nka mo ki wa pe ko le lalete ni. Se dada la bale o. Aku ojo meji, aku ojo meta. Ode o dabi. Olorun alagbara ibare lalete ni oba awon ba Oluwa awon Oluwa eni mimo Israeli. Apata iraye ibi sade wa. Mo fọpẹ ati foruko re nitori pe o tobi jojo opo ni pa ati agbara Eledumare. Mẹwa nsele laye ogun atogbon se nsele loke pe. Sugbon Oluwa ni apata ti o diwa. Wọ́n la fọpẹ ati fun. Ọlọ́run ọba mi òkè ìgbẹ̀yàn ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ìbá kọ̀mọ́tìkà lẹ́yìn adúrú gbẹngbẹ lẹ́yìn aṣòótọ́ ọba tí mẹ́káyé tó mọ̀ bẹ́ ọba tí ó mọ̀ bẹ́ nígbàtí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ò ní sí mọ́. Ìwọ ni mo fi ọpẹ́ àtìyìn fún lálẹ́ tèní bí mo ṣe ń gun atẹ́gùn ètò yìí o. Iba pastor, iba wuli, iba fa, iba lesi abalaye, iba omo kuwaye, iba omo lojo. Iba omo sise rojo e simbebe. Iba inye agwagba te edile aye imo. Iba oga ame pataki, omo ba kolade alabi. Omo ba tuni ude ushugbo ya kukono kia jimu taba ugu. Jigbeni bi atekun ishidi lojo tifi ungu mi. Omo ba ni tingbele ti nshibi oba. Ajagu mo fiti basi. Aya kuko usun eni ba ute.

0: olóko aláṣẹ àtòlùdarí ilé iṣẹ́ ta wà yìí. Bàbá wa kábíyèsí ọba Adébáyọ̀ Àkàndé. Bàbá mo kí yín ẹ kalẹ́ o. Ẹ̀sìn ọba kò jẹ́ kó pẹ́. Kẹ́ dàgbà bí aráàárọ̀. Lórúkọ Túndé Ọláwúwo Gíwálé iṣẹ́ yìí. Olóòtú ètò yìí ni ṣeun ọmọ Akin Ọlá Akin Akin lójú ìjà.
1: Owó tí kò mọ o.
0: DJ Ajọwà ń kalẹ̀ ètò lẹ́ni níní tẹ̀ sọ́tún àtòsí tó jẹ́ kẹ́ láǹfààní àtòrí ọ̀fẹ́ láti máa gbọ́ mi nílé kẹ́tẹ́kẹ́tẹ́.

lálẹ́ tèní gbogbo wa pátápátá ni mo fẹ́ kí kájọ gbọ́, ṣùgbọ́n mo mọ̀ wípé lágbára lọ́wọ́ ọlọ́run láṣẹ Elédùmarè gbogbo wa ní sọmọnà láṣẹ ọlọ́run ọba mi òkè.

0: ọ̀sẹ̀ tí ó sọmọnà lágbára lọ́wọ́ ọlọ́run àwọn yorùbá ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni sọnà ọmọ èèyàn kú èèyàn gbọ́kàn kú mbẹ́ pé ọlọ́run tó mu wá náà ló tún mu lọ́hùn ṣùgbọ́n ọmọ ẹni sọnà ojoojúmọ́ lọkàn ọmọ wà ńbẹ́ o ìyá máa torí ẹ̀yà júlé aláàfáà júlé babaláwo lọlé oníṣègùn lọ sí church káàkiri káàkiri owó a máa tán ní kẹlẹ̀ ń gbà mí gbogbo nǹkan téèyàn ti fi àárọ̀ kùtùkùtù ayé kó jọ èèyàn lè parí rẹ̀ sọ́dọ̀ wọn ìkan nìyẹn tó bá jẹ́ pé ẹni tí ọba tí wà á lówó ẹ má jẹ́ ntàn yín ọ̀nà tí ó padà dojú kọ láyé rẹ̀ nìyẹn ẹ wo ọmọ tí wọ́n kó nípínlẹ̀ ọ̀yọ́ yìí àti tíjà àti ọmọ àti gbogbo tán kó àwọn mọ̀lẹ́bí wọn ò ní sinmi sinmi ò ní sí bí ìgbà pé wọn ó dé láàárọ̀ ọ̀la ni wọ́n máa ṣàwọn òbí wọn bí ìgbà pé ọmọ yìí ó dé lọ́la ni wọ́n máa ṣàwọn ẹ̀gbọ́n wọn bí ìgbà pé kankan tiẹ̀ tètè dé ni wọ́n máa ṣe bàbá wọn ìdí ni pé ọmọ èèyàn kú ó sàn ju ọmọ ẹni sọnù ìrìn àjò tí ìdá ọba sì rìn láyé owó ọlọ́run ọba mi lọ́wọ́ ẹyin tẹ́ ń gbọ́ mi lálẹ́ tèmi ọmọ yín ò ní kú ọmọ yín ò ní kú ọmọ yín ò sì ní ṣàìsàn ẹni tí bá ń bẹ lákẹ́tẹ́ àìsàn náà nígbà míì ọkàn òbí ọ wà ń bẹ ni ṣùgbọ́n ọkàn òbí bá wà ń bẹ bóyá yóò dìde lọ́la bóyá yóò dìde lọ́tọ́la bóyá yóò dìde níjọ́ mẹ́rin òní bóyá yóò ṣe inú hílà hílò lòbí bẹ́ẹ̀ yọ wà àwọn nǹkan tó lágbára láìsàn kí ọmọ máa ṣàìsàn láyé ṣùgbọ́n mo mọ̀ wípé a ní ṣàìsàn lágbára lọ́wọ́ ọlọ́run ọba mo lálejò kan nílé agbára lálẹ́ tèmi arábìnrin ń bẹ pẹ̀lú mi lálẹ́ tèmi tí a sì ń fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yìn alágbára láyé kì í ṣowó náà ń béèrè o kì í ṣowó o ṣùgbọ́n ìgbà tí wọ́n dọ́dọ̀ mi lọ́fíìsì mi tá a sọ̀rọ̀ ni mo sọ fún ọ pé ẹ máa bọ̀ lórí rédíò bẹ́ẹ̀ nǹkan ń ṣẹlẹ̀ o mẹ́wàá ń ṣẹlẹ̀ láyé ogún àtọgbà ń ṣẹlẹ̀ lókè pẹ̀ torí pé bí ìrìn àjò ṣe rí bó ṣe ṣẹlẹ̀ láti ìgbà tó ti ṣẹlẹ̀ títí dàkokò yìí kò sí èèyàn tí ẹ rí kí àwọn ọmọ yìí tinú yín ò ní bàjẹ́ kò sí o kò sí bínú èèyàn ò ṣe ní bàjẹ́ bó lèèyàn ò ṣe ní ọkùnrin méjì tí kan ti máa lọ 18 years tí kejì ó ti máa lọ bí 13 years tí ì sì ṣe wípé wọn ò dìde rìn tẹ́lẹ̀ àwọn méjèèjì dìde rìn tẹ́lẹ̀ o tí wọ́n ti rìn o ṣùgbọ́n ọwọ́ ẹ̀yìn àgbàlagbà ìbáyín o ìbò sóòlé ìbàjẹ́ ilé o ìbò ọkùnrin ilé ìbò obìnrin ilé ìbò ọmọdé ilé ìbò àgbàlagbà ilé o adéyinka mo ṣe bẹ̀yìn àgbàlagbà lálẹ́ tèmi o ṣe ayé ń bẹ lóòótọ́ ẹjẹ́ lọ polówó ọjà tí má ti tẹ̀ka polówó ọjà kí wọ́n á fẹnu ara wọn sọ tó ṣẹlẹ̀ ati ranlowo ti won ba nfe lodo eyan omo Nigeria
1: ite meji omi orogbo lemon sibi oduko ati iyo
2: ki lo popo ki lo de ti ejo se ku gbogbo ile bayi
1: apopo si mo fi fun eyin mi ni o mo fe dabi e
2: gbagbe apopo yi absolute natural charcoal whitening toothpaste tutun ni o lo be ni check eyin re fufu lona adaiba pelu ohun ifoyin absolute natural charcoal whitening toothpaste tutun ase pelu eru adaiba ti o je ki eyin re fufu ati omi orombo lemon ti o fo eyin re jile absolute charcoal eru adaiba eyin fufu dada
3: At West Midlands Open University, we are making education affordable, flexible, and within your reach. Admission is ongoing, and now you can begin your journey with as little as 2,500 Naira per course unit. Choose from world-class degree programs such as Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, and Educational Management. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND, or A-level, WMOU makes it easier. Visit us in Lagos at number 1A, Oba Akran Avenue, Ikeja, in Ibadan, at White House, at Dewumi Street, Finale, or in Abeokuta, at DOTS ICT Institute of Technology, 52 Ijeoma Gbadu Road. Apply now at www.westmidlands.edu.ng or call 0704-700-0167. Follow us on social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.
4: Lupo iba, awon eyan ki mo bi de ti awon se man tete jo tan. Emi gege bi ero ibanisoro alagbeka wa. Je kin je si bo ti se man sele gan. Kiti ti olowo mi ba ti sun. Mi ma ti ma se ohun ti ko ni mo to ba si mo. Apere ki sare se auto update ni yen ti orun ba ti wo lara. Ise bere niyan, ma se cloud backup to ba ti wa fi orun re si gear 3. Gbogbo awon apps to ti sitile ni mi ma refresh ntemi o to fi duro awon apps ti o lo gege bi ero ibanisoro e mo pe mo gbodo mo gbogbo bi nkan se nlo lori ayelujara ti olowo mi ba ti ji egbo n tun ma nwi
5: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti to.
4: Se mi o so fun e.
5: Dara e. Ma je ki phone e ma fi data re se ogle. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
4: Ero ibanisoro la to le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
5: Je igbadun data re ni gbelemu. Limit 100 MTN.
6: Oya eyin omo lowo idan o tun ti ze fosu man wa akoko ninu odun ni awon to tap ti gbenu si cash e lera lera lo ni back to back abere latori new year cashport lo sori valentine cashport easter cashport nko awon eyan to gbenu si yen lo ni gbogbo aye wakaze cashport yen gan lo fa fa ka ma wa ti so nipa ileya cashport pelu eran agbo to sene nko e cash e eleyin ju anu ti a omo ma lo fa ti ka se ba ti sade ohun o ma set ni set ni ni bayi asiko ti to lati gbenu si mid year cashport tinu osu kefa yi ogo to le ni million lona dota naira 50 million naira ni awon oloriire to le ni 60 tun ma fi se ifaje ni gbogbo ose omo ya ma le body mole gbe body e anfani wa fun e lati gbo pe lori gbogbo games wa to ba ta to ba se ta si ni wa se gbenu si si o wednesday june 24 yi ma tun po niti gan pelu seke dugbe owo lotun lo si lori slash fm *347*1004#. Lori Ladilu FM *347*1004#. Tabi lori website wa www.cashier.ng. Pelu media cashport inu osu kefa yi atiko rire mi de de. So ti cashier, omo mo ti cashier.
7: Lóòótọ́ owó orí ọjà ti gbéra sókè káàkiri àmọ́ ṣá o nílé ìtajà foodco ẹ̀dínwó lórí gbogbo ọjà ti ṣẹlẹ̀ jùmjùmjùm promo látọjọ́ jimá ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà sí sunday ọjọ́ karùn-ún oṣù keje búrẹ́dì sunfresh pẹ̀lú mílò 20 grams ẹ̀yọ́ márùn-ún ní báyìí ó ti di 1,069 naira ó ti kúrò ní 2,150 naira tí wọ́n ń tà tẹ́lẹ̀ golden penny spaghetti 500 grams pẹ̀lú ẹ̀yìn páàkì mẹ́fà ní báyìí ó ti di 2,379 naira ẹ̀dínwó ìdá mẹ́wàá lórí àwọn ọjà bíi refrigerator toaster, washing machine, 20 gas cooker, gbogbo eyan to fe onje aladun, chicken at rice, 2500 naira, double sausage shawarma pelu Pepsi, 3600 naira, bi chicken and chips pelu Pepsi, 5000 naira, pere ajemanu naira 61 naira, lowa lori Lipton iced tea, 40 cl, pack of 12 pelu 4199 naira, pere Pepsi, Mirinda ati 7 up, 60 cl, pack of 12 pelu 4079 naira, yato si 4548 naira to wa tele ekan se kaile itaja Foodco latasiko ilo titi ojo karun osu keje ile itaja Foodco edinwo julo lori gbogbo oja lo wa nbe.
3: Ni West Midlands Open University, amu ki eko wa laro woto, kusi rodon lo woti ofani lakbo ya. Eto igbani wali mdo lo wano wano, osi le beren ya jwe kore, pe lo woto kire to egberu meji abon naira. Fun abala eko ko okan course unit, nyoni no anwe ka eko oto ni igbeli mwaka akiri bubagba yebi. Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication, ati Educational Management. Bunyo sheshe pari ilewe girama, tabo lendi, NC. HND A level to sefe wole pelu direct entry. O rorun pelu WMOU. Kasi wa ni ilu Eko ni number 1A Oba Akron Avenue Ikeja. Nibadan awa ni White House Adewumi Street Felele. Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Badu Road. Otule kasi www.westmidlands.edu.ng. Tabiko pe 0704-700-0167. Tele walori kane bane dore at WMOU Nigeria. West Midlands Open University. So afu du so nipa eto eko re di memu se
8: Flash FM 105.5.

0: Hello.
1: Adeyinka.
0: Eka Elisa o.
1: Mo se bo Olodumare.
0: Ibo Olorun o.
1: Mo se ba won to Olodumare.
0: Ibo Olorun ba.
1: Opolopo awon eyan ni Nigeria. Won se esin. Won de se esin. Amusun orun ni lani mi, baba lawo ni fa ni mi.
0: Okay.
1: Mi o da fa fun won. Ṣùgbọ́n bó ṣe ń sọ̀rọ̀ nǹkan tí mò ń rí. Ìyá yẹn bó ṣe ń sọ̀rọ̀ ó ní òun fẹ́ kọ́ ọmọ lọ kọ́ kíú.
0: Bẹ́ẹ̀
1: kí ni ọ̀rọ̀ kíú nínú ọjọ́ iwájú ọmọ? Wọ́n ní òrìṣà ńlé wọn tí wọ́n ń bọ tọ́pati.
0: Ṣé ńlé bàbá àwọn ọmọ àbí?
1: Bóyá ńlé bàbá, bóyá ńlé ìyá, wọ́n ní òrìṣà tí wọ́n. Kọ́ dẹ̀ fi tó òrìṣà létí. Òrìṣà ń rí gbogbo nǹkan tó ń ṣe tó fi jẹ́ kí ọwọ́ kó bá àwọn ọmọ wọn. Kọ́ lọ bọ òrìṣà lé wọn láṣẹ Olódùmarè ní agbára nǹkan tó Olódùmarè gbé lé mi lọ́wọ́ ara wọn yá. Kò jù bẹ́ẹ̀ lọ.
0: Kán lọ bọ òrìṣà lé wọn.
1: Bẹ́ẹ̀ ni.
0: Babaláwo lẹ pera yín àbí?
1: Babaláwo amúsùn ọ̀run mi là ni mí.
0: Ok, mo ń bọ̀, ń bọ̀. Ok, ọ̀dà n tó ṣẹlẹ̀ ni pé ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ ń bẹ̀ nìyẹn o. Ẹ ṣiṣẹ́ fọlọ́run. Mo ti kọ nọ́mbà yín lẹ̀. Ọ̀dọ́ yín ni ó ti já o. Kábíyèsí sá o.
2: Gbogbo ológun ní di tí kò ní di tọmọ.
0: Àmì àṣẹ o, àmì. Àmì.
2: Olúwaṣẹ́gun Afọlábí Látọ̀mí Àjọ Alágbẹ̀dẹ.
0: Ok sá.
2: Oya òwe àwọn bàbá wọ ọmọlé parẹ́.
0: Bó ni ṣe máa sọ?
2: Ọmọ kò jẹ́ kọ́ ọmọ lórí ó jìn tó
0: tò. Mọ̀nàmọ́nà tún
2: tún
0: ṣèré.
2: Orí àwọn ọmọ mọ̀mọ́ yóò ní gbà bọ̀ dé.
0: Àmì o, àmì.
2: Orí mọ̀mọ́ náà ò ní gbà bọ̀ dé.
0: Àmì àṣẹ o,
2: àmì. Ọlọ́wà bá ọkọ wọn kí ọkọ wọn.
0: Àmì.
2: Ẹ wà ní àwọn ọmọ ẹ̀ ní jẹ́nu nira.
0: Àmì o, àmì.
2: Orí àwọn àgbàlagbà wọ́n ní Tọ́lọ́mbà ti fọ́tẹ́ ní wọn ni kò lè panimọ́ o. Wọ́n náà bá sì ti lè là kéèyàn mójútó ni o. Mọ̀mọ́ ẹgbọ́ sí títí wọn fún yín o.
0: Ọlọ́dún ni ọjà wọlá àwọn ọmọ ẹ̀ nígbà tí wọ́n wọ́n ẹ̀kọ́ ìtọ́. Sáà, ẹ ṣé o, mo dúpẹ́ o.

0: Hello, Mao.
1: Sẹ́rí bàbá tọ́kọ́kọ́ pè ó, ẹkú nọ́mbà rẹ̀ sì wà kan. Sẹ́rí ìtẹ́sìn dálẹ̀, ìkórìíra òòsà, ìní ìfagun nǹkan báyìí. Sẹ́rí àwọn bàbá tán ṣẹ̀wálẹ̀ tá a bá fojú wò dáadọ́ orígun mẹ́rin ilẹ̀ Yorùbá, kìí sì ń la kọ́kọ́ kí o, kìí sì ṣe ṣọ́ọ̀ṣì wọn kọ́kọ́ lọ o. Ọ̀pọ̀lọpọ̀ kórìíra pé òòsà àwọn òlẹ́sẹ̀ àwọn òlẹ́sẹ̀ òòsà sì réyìn tán bá ti gbélẹ̀ àmọ́ tán fi pilẹ̀ rẹ̀ kìí ṣe fáàmù wọn fi pilẹ̀ rẹ̀ kìí sì ṣe kùránì bẹ́ẹ̀ kíú látòrí dọ̀la ọ̀gbọ́n tẹ̀ ń kè sọmọ ìyá rẹ̀ o bẹ́ẹ̀ sì ké sáwọn látòrí dọ̀la ọ̀gbọ́n tẹ̀ ń di tí ohun ọ̀gbọ́n jọra wọn o tẹ́ ẹ rí tán bá wádìí ẹ ó ló ṣeé ṣe kó jẹ́ pé òòsà ohun gangan ó ló ṣe gbójú sí i ọ̀dà ní ìsìn sí gbogbo ní gbé ọdún tó lọkọ̀ wá síbi tí ó sì ná tí wọ́n fi wá wá ọgbẹ́ ẹ̀kì àwọn tó sì ń lọ sọ́dọ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ gan tó yẹ kó ó dákúnlẹ̀ fún ọmọ ìgbàdúrà fún ni wọ́n láwọn ń ṣe babaláwo wọ́n láwọn ń sá àbá tí ó sì mọ túyàn jẹ tí ó sì yẹ kó rí báyẹn bàbá tó pè nǹkan wà kan ipá tó bá máa ṣe kí wọ́n fi kì í tí wọ́n fi gbé pinpin ibi tá a lọ yẹn ó lè má na ní kankan ju pé ẹsẹ báyìí ṣe báyìí táwọn ọmọ yẹn ó sì gbádùn kìí sì sọrọ pà ń lọ síbí tù yín ọlọ́ọ̀bá láàánú tó gbé wá débi wọn ti rítù sílẹ̀ pẹ̀lú
0: òògùn ọlọ́run
1: wọn ní kojú sunkún àwọn ọmọ wọn ó sì rítù sílẹ̀ pẹ̀lú òògùn ọlọ́run ọlọ́run ló sì wọn
0: òtù báyìí lọ. Ẹ ṣe àdúpẹ́ o torí mo fẹ́ lo ìṣẹ́jú kan fún ẹ sí torí ọjọ́ ń lọ báyẹn ẹ torí sà. Ami aṣẹ o, ami.
2: Ogun bẹ̀lú kọ̀mínàtì ní ọkọ̀.
0: Ok, sá.
2: Bẹ̀rí ní tó jẹ́ ká yọ orígbèjì rí ni pé a ti torí à ń ṣe ayé pé ayédáyà làjú àwọn afẹ́fẹ́ gbèjì ìgbésẹ̀lẹ̀. Àbí yìí.
0: Ó yé mi.
2: Lẹ́yìn tí ó jẹ́ kúrí bẹ́ẹ̀. Ẹgbẹ́ wa kan, ó ti kú báyìí kọ́lọ́ forí kọ́lọ́ gbà bọ̀ rẹ̀. Ó ti wá di kítẹ́ẹ̀nì ó ti wá di pásítọ̀ nígbà tó wá dáàrin kan ògbóòrò wa mú kò wá tí nǹkan tí wọn lò tán kò sáwọn pásítọ̀ tó tọ́sí fún wọn gbédé àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ nígbà tá a tẹ̀lé wádìí bọ̀ nínú ilé wọn ní àfitọ́wá borí. Ẹni máa ti di pásítọ̀ kó ló la fẹ́ sọ pé wọ́n fẹ́ borí gẹ́gẹ́ nígbà tá a sọ fún bá oníkàtí wọn jẹ́ káwọn orí àwọn tó tún jẹ́ gan àwọn tó jẹ́ pásítọ̀ abájọ fáwọn èèyàn ẹ̀yìn máa là kò tún wọn là bá a jẹ́ bí ẹjọ́ yẹn jẹ́ ọ̀nà àgbàtà borí fún wọn o.
0: Àbúrò
2: mi yé yín bẹ́ẹ̀ nínú àwọn pásítọ̀ náà àwọn táà ń lọ tẹrí bá fún bẹ́ẹ̀ nínú àwọn pátá la tẹrí bá fún tó jẹ́ pé àwọn kò tó bẹ́ẹ̀ kí wọ́n gbàgbé ilé àbúrò mi yìí tó lágbára náà yanu pọ̀n o aláàánú di lágbára náà.
0: Ada ẹyin mama mo rí pé táwọn èèyàn sọ náà ni pé ẹ wo ṣàyẹn kan ẹ lọ wá àwọn tí wọn bá ń lé ọkọ yín pé ẹnìkẹ ẹ bọ ọsà ẹ lọ bọ wò tí máa yí ìbàdàn tí tó bá ti pè mí ní àárín ọ̀sán ọ̀la níta àbájọ sọ ń pè yín èmi àti iná ọ̀ tí ń jọ sọ̀rọ̀ ṣùgbọ́n ẹ já fọkànbalẹ̀ wípé yóò níyànjú lágbára lọ́wọ́ náà láṣẹ lẹ́dùmarè yóò níyànjú ṣẹ́gbọ́ ẹ̀pẹ̀lẹ́mà ẹ̀lẹ́mà o àmì o ẹ̀ṣìmà àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì o àmì jésù àmì o ẹ̀pẹ̀lẹ́mà.

0: ọkùnrin ẹ̀tẹ̀rí ẹ fẹ́ràn ìyàwó yín dénúdénú kí ìyàwó náà sì fẹ́ràn ọkọ dénúdénú ìyàwó tẹríba fún ọkọ rẹ dáadáa mọ tẹríba mọ wo pé pastor leléyìí mo gbọ́dọ̀ tẹríba fún pastor ju ọkọ mi lọ ẹni tó burú jù nínú ìrìn àjò ìgbéyàwó rẹ nìyẹn o tó burú jù nínú ìrìn àjò ìgbéyàwó èyí tá a rí nínú ọ̀sẹ̀ tí tá a wà yìí ọ̀sẹ̀ náà lọ̀sẹ̀ ọ́ parí ṣùgbọ́n èyí tá a rí nínú ọ̀sẹ̀ yìí ni mo fẹ́ fi àpẹẹrẹ rẹ̀ lélẹ̀ fún yín láàrin ìṣẹ́jú bíi mélòó kan tó kù wípé ìyàwó fẹ́ràn ọkọ àbí tẹríba fún ọkọ rẹ dáadáa ìwọ ìyàwó àlèmọ́mù àbí àáfàá àbí dàdá ni àbí mọ bá ṣe ń pè é ní kinní o àtàbí pastor tàbí wòlíì mọ tẹríba fún wọn ju ọkọ rẹ lọ jẹ́ kí ọkọ rẹ ó lágbára jù wọ́n lọ tẹlòmíì tí pastor bá wọlé àwọn ọkọ àti ìyàwó mi kí a mọ́sá ìyàwó ti máa kúnlẹ̀ bọ̀ látọ̀nà tó bá ti rí olùṣọ́ àgùntàn yọ ọmọ kúnlẹ̀ bọ̀ yọ ọmọ akínní kan yọ ọmọ kí a mọ́sá ó ti gbómi ó ti gbé sórí tébù àdáde kí lẹ́jẹ́ bí ó ṣe máa ṣe nù. tọkù tí pastor bá sì lọ tán tọkù ẹ̀ bá ní kí mo fẹ́ já ní kí lẹ fẹ́ jẹ kí lẹ fẹ́ jẹ ṣe é fowó lẹ̀ ni ṣe é ṣe kínní kan ni ṣe é ṣe wá ni ìjà ni ó máa bọ́ ọkọ ìjà. èyí sobìnrin tó dáa o ọkọ náà tíwọ náà bá sì jẹ́ ọkọ gidi gbogbo owó tó o bá pa tọ́jú ìyàwó rẹ tọ́jú ọmọ rẹ o ẹ tọ́jú ara yín o ẹ tọ́jú ìyàwó ẹ tọ́jú ọmọ o ipa ìtọ́jú ìyàwó ìtọ́jú ọmọ lẹ́sì jọ gbégbé pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ tọ̀rọ̀ yín ó sì dalẹ̀ o ìyàwó tẹríba fún ọkọ rẹ tó o bá ti tẹríba fún ọkọ rẹ ó rí léyìn ẹgbẹ́ o àwọn nǹkan kan ṣẹlẹ̀ tóbìnrin ó ní ọkọ òun ọ̀fẹ́ràn ọkọ rẹ ò ṣe kínní kan tàbí obìnrin míì bí ọkọ ẹ̀ yànlè lásán ó yànlè lásán ni ó sì fogun mọ́kọ yẹn dáadáa pé ìwà owó kínní kan owó dáadáa tí ó fogun mọ́kọ ẹ̀ ṣùgbọ́n tọkọ ẹ̀ bá wá gbọ́n tó yọ pọ́rọ́ tó sákò nlé ìwọ náà ló tún jẹ ìyá rẹ ìwọ ìyàwó ló jìyà rẹ ó sì tún fìyà jẹ àwọn ọmọ obìnrin ni kọ́mọ̀ bí ó ṣe mú ọkọ rẹ mọ́lẹ̀ o ara nǹkan tẹ́ sì fi mọ́kan yín mọ́lẹ̀ oúnjẹ wà ńbẹ̀ ìbálòpọ̀ náà sì wà ńbẹ̀ o ẹ fún ọkọ yín ní ìbálòpọ̀ tó dáa ìbálòpọ̀ tó dáa tààràtàrà ẹ ṣe style kínní ẹ ṣe style kejì ẹ ṣe style kẹta wà láì ọkùnrin ò bọ́ ta mọ́ tó bá ti rí i wípé òun gbé súnmọ́ ìwọ náà ń dá padà ó ti mú rí ọkọ òun ti mú mọ́lẹ̀ nù wà láì tàlàyé tó bá sì fẹ́ jẹun tó fún lóúnjẹ tó bèrè oúnjẹ tó fún lóúnjẹ wà láì tàlàyé ó ti jẹ gàbálẹ̀ lórí oúnjẹ àti ìbálòpọ̀ fi tẹ ọkùnrin lọ́rùn wà láì tàlàyé tí mo rí ni mò ń sọ o mami jí omi tó wà nínú ilé mami jí omi ẹ mọ jẹ ń tàṣírí ara mi ta fìbálòpọ̀ bá ọkọ rẹ ṣe dáadáa sì tọ́jú ẹ̀ lóúnjẹ ọtán tó o bá ti ń ṣe bá ń tọkọ rẹ ọba wa mọ̀ á jẹ́ pé kì í sọkùnrin gidi nù wà láì tàlàyé nítorí ìdí èyí mo fi yín lé olúwa lọ́wọ́ mo fi yín lé elédùmarè lọ́wọ́ mo fi yín lé àkọ́dá ayé àṣẹ̀dá ayé lọ́wọ́ ilé yín ò ní dàrú ọ̀nà yín ò ní bàjẹ́ o ẹ̀mí wàhálà ayé ò ní dé bá yín ẹ̀yin obìnrin ẹ tọ́jú ọkọ yín dáadáa o ẹ mọ́ bá di single mother ìwọ tí ọkọ rẹ bá sì ṣìṣekúṣe fọgbọ́n tù ú fọgbọ́n fà á mọ́ra torí tí wọn náà bá lọ jáde ti wo lo ni se yen na lo tun pada lo se se young boy lo to wa mo lo mo toast tabi ni o mo toast e lo bi to na ti marry to na ti niyawo nle lo tun pada ko si lowo o tun le ko so lo yen owo eyan meji tabi meta awon baba mi ka hello
1: hello
0: hello
1: eka
0: le ma
1: Eku mara.
0: Imara re o.
1: Awa ti gbo.
0: E ti gbo, e ti wari.
1: Kolonje meji.
0: Kolonje meji o.
1: Kolonje meji o. Ke je su ke si jamala.
0: Beni.
1: Amo awon bi e kan na e ruwa na ni. Mo le ma le mi ku ndi ru mi kini ni nje be. Leyin owo onje ati ko ku ati oyi.
0: Beni.
1: Ti wala. Amo eni se pa be ti jabi du.
0: Eni
1: se lorun.
0: Beni.
1: Ni te lo ma din te rongu si wala awon bi awon fun yin dede ameyin na mo wo ku
0: mo
1: baka mo chesi na me den gesi ni baka gura won lo chesi gura won lo
0: be ni o be
1: mo chesi yawon ti le o le so pele be
0: be ni
1: o teyin lorun e ko to se ni won pon fun yin ile la bo si mi oko agbonta wi awon mo lo
0: Ada Adeyinka mi lo lenu number mi re 08064474794 08064474794 08064474794 ni number temi eyin te ba si fe ran omo birin e lowo te olorun jogun agbara fun yin te wa ninu ile te pariwo rara ejo e pe mi sori number mi na ni 08064474794 a pe a si ba soro yo si wa ri yin ejo nitori olorun ejo nitori olorun mo fi yonu olorun oba mi be yin o ejo nitori olorun e se pupo o ran yo lasun ani tojurun lojuku ani ti kolade po esan number mi lekan si 08064474794 08064474794 O da Rosa, O da Roma, O da Reina, O da Reina.

ìjákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi àti láti gbọ́ mi ní alẹ́ yìí ẹ̀ka alẹ́ ní gbogbo ibi tí ẹ ti ní àǹfààní láti máa gbóhùn mi. Pastor Dẹ́kúnlé Epaphras wòlíì yín ni o ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank ti Midiri Market gbági titun ní ìlú Ìbàdàn. Èmi mò ń kíyín tológun tológun, èmi mò ń kíyín tẹ́lẹ̀sọ tẹ́lẹ̀sọ lónìí ọjọ́ Saturday. Ẹ wò mí sà, ẹ kàn já sọ fún kó ṣe gan pé kò sí tá a lè fi wé. Ẹ́ ẹnjìníà, àwa ò lè fògo ẹ̀fẹ́ lómi, orí wọn ò gbé.

0: ètò àgò láàjì ló wọlé dé wẹ́rẹ́ àgò láàjì. àkọ́kọ́ àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làjí ẹlòmíín rí àjẹ́ pé kọ́gbọ́n sáhùn pẹ̀lú atọ́kùn ètò àgò láàjì ìyá àdínní gbogbo splash àmínà àdẹ̀tún badmus mọ́tàlá ní gbogbo ọjọ́ ṣẹ́gun tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni nífàájì níbi tí ó ti máa jẹ̀ gbaládùn onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn kan yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan ni ọmọlúàbí splash 105.5 FM pẹ̀lú àmínà àdẹ̀tún badmus. Ó máa ṣerégedé.
1: Ó dé o, alẹ́ Mọ́ndé láago méje sí méjọ àṣálẹ́ lẹ́mọ pàdé rẹ̀. Ìyá ẹ̀ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
2: Gbàgbé ìrùnú ẹ.
1: Gbẹ̀ngà Adébóyè Jẹ́ngbẹ́ tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios Dẹ̀rẹ̀tọ́nà Gbẹ̀ngà Adébóyè.
3: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o Ọlá Olúwa Zakios Return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́ Jẹ́ngbẹ́ tí èlé ọ̀rọ̀ mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
1: Splash FM 105.5 la ó ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹ léèmọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àárín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
3: Ìrònú kí mú ni gbádùn, ó mú ni ìgbẹ́ni.
1: Láolú gbẹ̀mídébẹ̀.

0: ti lówó lọ́wọ́, ẹ̀dá ò lọ́gbọ́n nù, owó gan-an lọ́ba ọgbọ́n.
1: Akábala tó jẹ́ kí n máa bò ní lágbára.
0: Ó yá wá jẹ́ kí n já ẹ sí i, já ẹ sí i. Ǹjẹ́ ló mọ̀ pé fún oṣù márùn-ún àkọ́kọ́ ọdún yìí, káàṣì ẹ̀ ti ń du àwọn ènìyàn nínú. Bẹ́ẹ̀ ló fi ayọ̀ kó ọkàn àwọn èèyàn láì sí ìdádúró kankan. Láti ní ìyá cashport sí Valentine cashport, Easter cashport tó tún yàtọ̀ sí Workers Day cashport. Ilé ìtógbóná títí di iléyẹ cashport pẹ̀lú àgbo ńlá kan tó jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Lótìtú àti lódodo, ẹ ti mọ káàṣì ẹ pẹ̀lú òótọ́ ọnú. Tó bá sọ bẹ́ẹ̀, ó máa ṣe bẹ́ẹ̀. Lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí, àkókò ti tó fún mid-year cashport nínú oṣù June. Owó tó lé ní mílíọ̀nù lọ́nà 150 náírà wà fún jíjẹ. Àti pé àwọn tó ju 100 ènìyàn ló máa ní ìpín láti jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Má ṣe fàsẹ́yìn, má jọra rẹ lẹ́nu. Gbogbo ayò tó o bá jẹ dúró fún àǹfààní láti yí ìgbésí ayé rẹ padà. Bó o ṣe ń ta tó o tún ta sí, bẹ́ẹ̀ làǹfààní rẹ ń pọ̀ sí. Wednesday 24th of June yóò di ọjọ́ ayọ̀ ńlá pẹ̀lú oríire ńlá kọ̀tun. Ó yá bẹ̀rẹ̀ sí ní lọ máa ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ìlàjẹ̀lú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì www.cashe.ng. Mídíẹ̀ Cashport ní June. Àkókò ìyípadà rírí rẹ ti dé o. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Owó ni Monday fi wá bá.
3: Kọ́ àtọ̀kù ọmọ ìyá ni mo ṣàbẹ̀wò.
4: Bíbi tágbò méjì bá ti ń fìwó olùwò gbọ̀ngbọ̀ngbọ̀n, kò sẹ́rọ̀ dúra yà ń pè sí ọdẹ. Gbéná wojú ẹ̀. Ètò jáwọ́ sí pẹ̀lú Adéronke Adéṣọlá olórí sport tó ti gbàdàgbà, ó ta kọ́fàdànù. Pẹ̀lú bá ṣe ṣàfikún abala tátìjọ́ máa fà á jámọ́ra wa lọ́wọ́. Gbéná wojú ẹ̀. Bèbè táwọn olùyànnà ó ti jọmọ lọ́kìtì pé lórí kókó ọ̀rọ̀ tó bá gbòde lágbo eré ìdárayá. Ẹ̀yin aralé náà láǹfààní láti pè wọlé kájọ gbéná wojú ara wa. Ẹ máa darapọ̀ mẹ́tò já wọn sí pẹ̀lú olórí sport láti jẹ̀gbádùn abala gbéná wojú ẹ̀. Kíni máa fà á já? Olórí sport máa já wa lọ jọ̀ọ́.